0: sọ́tù ẹ̀yìn ipò sósì pé bàbá mi mọ tí ń fi gbé ọ̀gà ìwọ lọ lọ́pẹ́lọpẹ́ yẹ ò ṣe é fún ìkan òjọ̀kan àánú fún ìkan òjọ̀kan oore mo júbà rẹ mo dúpẹ́ pé òkun ọlọ́run wo bí àwọn ọmọ rẹ ṣe dọ̀bálẹ̀ lónìí ọjọ́ monday ọjọ́ ajé tí wọ́n sọ pé ó ṣe títí láì lọ́pẹ́ wa lọ́dọ̀ rẹ àwa ó sì máa gbé ọ̀gà ògo ni fún ọ jésù gbogbo èèyàn ọmọ ọlọ́run ẹnu ọpẹ́ rẹ ò ní kan in jesus name ẹ dìde ńlẹ̀ mọ́mì ẹ dìde ńlẹ̀ dáàdì kí n tó bọ́ sórí facebook amọ̀ tí ń ṣe bẹ́bẹ́ nǹkan mẹ́ta là ń ṣe sí omi tó ń bẹ lọ́wọ́ wa alákọ̀ọ́kọ́ màá gbàdúrà sí ẹlẹ́ẹ̀kejì màá gba testimony sí ẹlẹ́ẹ̀kẹta màá ka ọ̀rọ̀ ọlọ́run sí ọjẹ́ nǹkan mẹ́ta nǹkan mẹ́ta yẹn ni ó parapọ̀ tí ó di ìyanu ẹ wá gbọ́ nǹkan o nǹkan mẹ́rin ló sì ṣe pàtàkì láàárọ̀ yìí nǹkan mẹ́rin ló ṣe kókó ẹna omi yẹn síwájú ẹni bàbá omi ò lọ́wọ́ kò lẹ́sẹ̀ omi a sì la ọ̀nà lónìí ọjọ́ monday nínú ọ̀sẹ̀ títún yìí ọlọ́run la ọ̀nà fún mi àmì ìmọ̀bọ̀ yóò lè sọ̀rọ̀ sà ẹ̀mí mímọ́ la ọ̀nà fẹ́mi àtàwọn ọmọ mi jẹ́ kí ọ̀nà ńlá bá wa ó ń sọ jáde lẹ́nu ni so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní àti gbọ́mi na omi yẹn síwájú ọba onímájẹ̀mú bottle water ni mo sọ tẹ́lẹ̀ sí gbogbo ayé tó ní àǹfààní láti máa gbó mi káàkiri ayé pé bá mi la ọ̀nà fún wọn in the name of Jesus Christ ẹ̀yin àyànfẹ́ mo ní nǹkan mẹ́rin ló ṣe kókó alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan mẹ́rin tí mò ń sọ yẹn let your life operate in faith ẹnìkan ní kí lẹ́wí yẹn jẹ́ kí ayé rẹ ó ṣiṣẹ́ lábẹ́ ìgbàgbọ́ jẹ́ kí ayé rẹ ó ṣiṣẹ́ in tí n bá sọ fún ọ máa ṣe pẹ̀lú ìgbàgbọ́ always believe that you will make it always believe that you will see a testimony ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé ọ̀sẹ̀ yìí ó pé ọjọ́ ẹnìkan ní oṣù mọ̀ ti lóyún nǹkan kan wọ́n sọ sí ọ tó fi ń rò pé oṣù lóyún èmi wà ń delete nǹkan búkú yẹn kò lọ́pọ̀lọ́ rẹ lónìí báyìí pé ọ̀sẹ̀ yìí ó pé ọjọ́ ọ̀sẹ̀ tó wọnú ẹ̀ lọ́ọ́ bá àánú ńlá pàdé jẹ́ kí ayé rẹ ó ṣiṣẹ́ lábẹ́ ìgbàgbọ́ ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé ọ̀sẹ̀ yìí ló rí ìyanu ọ yà ka ẹsẹ̀ márùn síwájú 1 2 3 4 5 wá kígbe lówókè lọ́sẹ̀ yìí màá rí ìyanu lọ́sẹ̀ yìí olúwa yóò bẹ̀ mí wò lọ́sẹ̀ yìí màá gbọ́n ara mi lórí rédíò àwọn tó ń sọ testimony náà lórí méjì hebrew chapter 11 verse 1 ó ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí a ń retí jíjẹ́rìí ohun tí a kò rí ẹ gbọ́ bí language yẹn ṣe lọ ǹjẹ́ now so present tense ni language yẹn kí ló ń retí lọ́sẹ̀ yìí ǹjẹ́ ìgbàgbọ́ ní ìdánilójú ọ̀dà lójú ohun tó ń retí kéèyàn wá mọ̀ jẹ́rìí ohun tá ò tí ì rí bible mi kò tiẹ̀ kí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ tá a bá ní kí ayé rẹ ó ṣiṣẹ́ lábẹ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ túmọ̀ sí kéèyàn sọ testimony látẹnu rẹ̀ in tí ò tí ì ṣẹlẹ̀ bí ẹni pó ti ṣẹlẹ̀ náwó yẹn màá rí owó jù lọ́sẹ̀ yìí that is faith kò sí bó ṣe ṣe tó ní sọ jáde ẹ̀kẹ́ màá rí wòsàn lọ́sẹ̀ yìí tó bá lè sọ bí ìgbà mẹ́ẹ̀ẹ́dógún tó bá ilé wọnú subconscious mind tó bá ilé wọnú ọpọlọ lọ in tí ó padà ṣẹlẹ̀ nìyẹn nípa ìgbàgbọ́ la dá ayé so ẹ fi ìgbàgbọ́ sọ ní ìgbà márùn bó ṣe sọ lọ síwájú wa tó sọ padà sẹ́yìn ẹ̀kẹ́ ọ̀sẹ̀ yìí apẹ́ mi ọ̀sẹ̀ yìí apẹ́ mi ọ̀sẹ̀ yìí apẹ́ mi kí ni wọ́n pè ní ìgbàgbọ́ absolute rest in God that you will never fail kéèyàn ò ní sinmi nínú ọlọ́run pé òun ò ní jápulẹ̀ ẹ wo wòlíì tó ń dún yìí mo sọ gba ọlọ́run gbọ́ débi wípé mi ì lè ní jápulẹ̀ chọ́ọ̀tì tó ń bọ́ lórí afẹ́fẹ́ yìí yóò di ìjọ àgbáyé kì í wá sí pé yóò di ìjọ àgbáyé nínú àwọn ìjọ tí yóò kó ènìyàn pàdé jésù ní ọjọ́ ayérayé ìkan nínú ìjọ yìí ni ọ̀yà nínú àwọn tí yóò bímọ láyé dà tó ọba wà nù wọn gbogbo ẹ̀yin tẹ́ ń wojú olúwa fún ọmọ láàrin òní sí ọdún tí ń bọ̀ fòókè pé ìyá àbejì ni mí nínú àwọn tí ó di olówó nínú ìdílé so lè fò ní ìgbà mẹ́ta pé olówó àti ọba ìdílé rè job lẹ́ẹ̀mẹta that is faith absolute rest in God kéèyàn kàn sinmi lé ọlọ́run believe you will not fail kéèyàn gbàgbọ́ pé òun ò ní dákulẹ̀ believe you will not marry wrong. Ko gbagbo pe mi oni si oko fe wa te soju e. I will marry right and I will marry once. Gbogbo yin te gbo mi lori Facebook ki n to pada de ni 6:30. E ko soju e, I will marry right and I will marry once. E te soju e wa si are ni igba marun. To ba wa di 6:30 o mi yin tin be lowo yin, e mo pade mi. Oluwa lo ni ka sa omi mewa. Eyin te ba bo Jesus City e mu omi yen dani. Bo ba si ni lowo, o bo mi nbe na bi ogo se nje ti Olorun. Emi Oluwa ni ko mi lo si Jesus City. Ma ba awon eniyan pade. An bo gbe ni to ba wa nbe mu ano ite o 77 fi kan won lori fun iyanu to ku ninu osu yi. In temi gbo ni because nigba to ba di 77 June Oluwa ni ka gba testimony 36. Ah. Owo nta lo se nbe niyan ise ni mo si se nso bayi. Se mo ye testimony ti mo ti gbe gan every day mo mo gbe mejo mewa yin to gbe laaro yi ko to lo bi se iroyin ayo lo ngbe lo. So believe that you will get that work. Iwo ni won fun ise yen. Believe that you will travel out. Ati keke bayi ni mo ti mo pe mi no ni anfani lati travel out. E je se bayi. Let your life operate in faith. Je ki aye ri o sise nkan akoko niyan. And e di kan ba wo ni ma se mo pe aye mi sise ninu igbagbo. Number 1, it will show in your vocabulary. It will show in your words. Yo fara ninu oro tin jabo lenu re. E wa wo nkan mama nibi to joko si yen lo ti so nto ba fe lo se. Iwo to ba gbagbo pe nto so yo mu na ni. Iwo to ba gbagbo pe wa jakule. Bo ba se so na ni. Number 1428. Oni bi e ba se wi. Leti emi Oluwa ni ma se se. Mo so iwo awon to ni isemi ninu igbagbo ti mo so yi. Awon to je pe they operate absolutely in faith. Iti won pe ni igbagbo. Mo wa ni yo farahan ninu oro tin jabo. Obirin onisun eje. Ito so ni pe bi emi ba fowo kan ise ti a so re ke ku onle ile won lo ti so. Oni bi n ba fowo kan mo ko yin nigbagbo nisin oya pe ti n ba le gboro si woli lenu oju mi yo pada ri na eri ni ori phone ni mo ti n gbadua ni jeta abi jeri ni won so fun pe enikan gbo mi ofun dun o Oluwa si so fun mi pe wa gba iwosan o si gbo o si gbagbo mo nbo e je sare fi si
1: Olúwa káàárọ̀ o bàbá mi o, èmi náà lẹ́ẹ̀rí o, orúkọ mi ni Fọláṣadé Ọlápàdé, ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni mí, mo mọ́ ń wá sí ìjọ Comfort Life Mission, ó tó di pé mo travel kúrò ní Nàìjíríà. Lánàá tẹ́ ń ṣe prayer lọ, mo wà lára wọn ẹni tẹ́ sọ fún pé ọ̀nà fún ń dùn bàbá mi pé kó tó dagun mẹ́sàn-án alẹ́. Bí ó gbàtù sílẹ̀ bàbá mi mo gbàtù sílẹ̀ o. Aago mẹ́sàn ò tiẹ̀ ti lù rárá ní nǹkan bóyá bíi 5:20. O mo notice pé ọ̀nà fún yẹn ò dùn mí náà because mi ìlé ó ti tó bóyá bíi ọjọ́ bíi 3-4 mi ìlé gbé tọ́ mi ìlé agídí ni mo fi jẹ ìwọ̀nba oúnjẹ tí mò ń jẹ. Bàbá mi náà lẹ́rìí mo dúpẹ́ o. Iṣẹ́ ìránṣẹ́ yín ọmọ tẹ̀síwájú ẹ̀ ní fọmọṣiṣẹ́ ìránṣẹ́ o. Ẹ bá mi kí máma o. Mo ní kí mọ́ èmi kí wọ́n bá mi jẹ́rìí ní ṣọ́ọ̀ṣì ní Jesus City ní mọ́ǹtì yìí ní 7:07. Mo ralẹ̀ ní kí wọ́n bá mi jẹ́rìí mi ò ẹ̀rí yẹn ẹ̀rí ò kàn wọ́n èrò pọ̀ ẹ̀rí díẹ̀ lẹ́gbẹ́. Bàbá mi náà lẹ́rìí ẹ̀rí mi pọ̀ mo ralẹ̀ o. Kọ́lọ̀ ń bá mi yanjú ẹ̀ o kí ni ọkọ́lé o. Bàbá mi ẹ bá ń gbẹ́rí mi inú mi ó dùn ti máa gbọ́n ara mi lórí afẹ́fẹ́ bàbá mi. Ẹni fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o. Ṣé ìránṣẹ́ yín ó mọ tẹ̀síwájú o. Ẹ ṣé o bàbá mi.

inú ìwé ìròyìn daily post náà ni ìròyìn lè ti jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn godwin akpabio àti igbákejì rẹ̀ jibril barao àti olórí ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn ọpẹyẹmí bámidélé àti olùdarí ọ̀gá ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn mohammed tahir monguno pẹ̀lú àwọn gómìnà mẹ́ta eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti àwọn gómìnà àtijọ́ wọn ni wọ́n wà lára àwọn olókìkí ènìyàn eléyìí tí wọ́n retí pé wọn yóò díje nínú ìdìbò abẹ́lé fún ti ìgbìmọ̀ asòfin àgbà tí inú ẹgbẹ́ òṣèlú all progressive congress eléyìí tó máa wáyé lónìí wọn ni godwin akpabio tí wọ́n jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àti igbákejì wọn àti olórí ìgbìmọ̀ asòfin àgbà ọpẹyẹmí bámidélé jubril barao àti ọ̀gágun ọ̀gá ìgbìmọ̀ asòfin àgbà yẹn mohammed tahir monguno pẹ̀lú àwọn gómìnà tó jẹ́ wípé wọ́n jẹ́ mẹ́ta táwọn náà sì wà ní ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ àti àwọn gómìnà míì eléyìí tí wọ́n ti jẹ tẹ́lẹ̀ wọn ni wọ́n wà lára àwọn tí ó jẹ́ pé wọ́n ó jáde láti díje nínú ìdìbò abẹ́lé eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ lọ fún ìgbìmọ̀ asòfin àgbà ti ẹgbẹ́ òṣèlú all progressive congress òní náà ni wọ́n ní yóò wáyé o ó wà nínú ìwé ìròyìn daily post wọ́n kọ́ síbẹ̀ ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o wọ́n ní sultan ti ìlú sokoto àti ààrẹ àgbà ìgbìmọ̀ àwọn adarí mùsùlùmí ti orílẹ̀-èdè nàìjíríà ìyẹn mohammed saad abubakar wọ́n ti kéde òní tí ṣọjọ́ ajé ọjọ́ kejì dín ní ogún oṣù karùn-ún ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ oṣù zulija 1447 wọ́n ní wọ́n kéde rẹ̀ lónìí o ìyẹn oṣù zulija 1447 wọ́n ní òní gangan èyí wáyé nínú ìkéde eléyìí tí waziri ti sokoto àti ààrẹ ìgbìmọ̀ eléyìí tí wọ́n jẹ́ ààrẹ ìgbìmọ̀ ìmọ̀ràn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìgbìmọ̀ sọ̀tánì ti sokoto ọ̀jọ̀gbọ́n sambo wali junaldu wọ́n ní àwọn gangan ni wọ́n mú ọ̀rọ̀ yìí jáde o ìyẹn ní alẹ́ ọjọ́ àìkú tí ń ṣe ọjọ́ sunday ni wọ́n gbé ìròyìn ọ̀hún síta tí àwọn ìwé ìròyìn daily post sì gbé wípé sultan sokoto àti ààrẹ àgbà fún ìgbìmọ̀ adarí mùsùlùmí orílẹ̀-èdè nàìjíríà ìyẹn mohammed saad abubakar wọ́n kéde òní gangan tí ṣọjọ́ ajé gẹ́gẹ́ bí oṣù eléyìí tí wọ́n ní oṣù zulija 1447 òní wọ́n pe tòní gangan ó wà nínú ìwé ìròyìn daily post náà ló kọ́ láàárọ̀ tòní ẹ̀yin fẹ́ ṣẹ̀dí ẹ̀ ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní àwọn àjọ aláàbò ti ìpínlẹ̀ ọ̀yọ́

akoroyin won ni e wo leyin ti awon mu awon afurasi yi iyen lana ojo aiku sunday un ni eni ti o je agbenuso olopa iyen dsp murin chinaka o so pe e wo igbese yi un gangan lo waye nigbati awon gbo wi pe awon kan ji awon omo meji gbe to si je wi pe awon ti gba awon mo hun le awon si ti ko won lo fun awon obi won lese kese ti owo si ti ba awon afurasi ajinigbe ohun dsp murin chinaka un lo salaye fun awon akoroyin koda won ni commissioner olopa ipinle ohun iyen dan ladi iza won ni awon na se kini won fi owo si be ni won ni looto ise takun takun oni awon agbofiro awon mo awon ni won se o wa ninu iwe iroyin daily post iyen fun ti ooro toni nigba de jo mo gbe lati rivers te wa gbe lo si abia state eripo daran gidi lawon bo won koruko won sibe o sugbon won ni owo ba won gege bi won se salaye commissioner olopa danladi isa ati alukoro olopa ipinle abia awon na won fi di iroyan hun won fi mule iyen fun ti oro toni gege ba se nte siwaju ninu iwe iroyin punch o na ni mo pada si ibe gangan ni mo ti ri iroyin eleyi ti won tin soro lori baba obasanjo ki lo se baba baba lo soro are orilede nigeria tele ri oloye olusegun obasanjo won ti salaye irufe aisan kan ile to tin ba won fira fun bi ogoji odun oloye obasanjo won ti wa ro awon mo orilede nigeria lati ma se ere ki won ma se ere idaraya dada o ki won si ma so onje ile ti won je pelu be na ni won ni ki won ma tun awon agbegbe ati ki won ma gbagbe lati lo si ile iwosan lore kore fun ayewo ara won obasanjo so pe awon nkan yi o dara gan fun eyan lati mo awon bi ti o ku si lago ara re papa julo pelu bi arun ito sugar ti se nba awon fira fun bi ogoji odun sẹyin ààrẹ àná lórílẹ̀‐èdè wa nàìjíríà tó ti pé ẹni ọdún mọ́kàndínláàádọ́rùn-ún báyìí wọ́n fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí wọ́n ṣe pẹ̀lú wọn ní ìlú abẹ́òkúta ìyẹn ní òpin ọ̀sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bàbá ìyábọ̀ níbi wọn ní ẹ wo èmi náà ti ń dàgbà ṣùgbọ́n jẹ́ ń sòótọ́ fún yín kò sí bí mo ṣe dàgbà tó ẹ máa bá mi níbi eré ìdárayá ni torí pé ó wúlò fún àgọ ara mi wọn ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa ṣeré ìdárayá o torí pé ó wúlò fún àgọ ara pé kò sí irúfẹ́ àìsàn ó lè ń bẹ lára ẹni tó bá ń ṣeré ìdárayá tó ń ṣe exercise dáadáa wọn ní àwọn àìsàn ọ̀hún wọn ní ríbi dúró sí wọn sá lọ ni ọbásanjọ ní ṣíṣe àwọn nǹkan yìí lè jẹ́ kí ẹ̀mí èèyàn gùn láyé dáadáa bàbá ọbásanjọ ló sọ̀rọ̀ ilẹ̀kùn àwọn nǹkan kan míì wà gan tí bàbá sọ tí wọ́n fún yín bíi àwọn kóòdù tó yẹ pé ẹ mọ̀ fi sara rin dín ṣùgbọ́n ẹ̀yin ẹnáwó gan wéèrò yín pọ́ǹchì ẹ bá ń bẹ̀ níbi tí bàbá ààrẹ àná lórílẹ̀‐èdè wa nàìjíríà olóyè olùṣègùn ọbásanjọ́ wọn ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ àwọn àìsàn eléyìí tó jẹ́ wípé tó bá jẹ́ lómìn ló ṣe wọ́n ní ẹni ọ̀hún yóò ti gbẹ́mí wọ́n ní ṣùgbọ́n torí exercise dáwọn ṣe wọ́n náwọn kan máa ń ráwọn pé bàbá yìí ti ẹ̀ máa ń ṣe exercise wọ́n náwọn ṣe exercise o bàbá ló sọ bẹ́ẹ̀ ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní.

0: eléyìí ìròyìn náà inú ìwé ìròyìn punch ló ti jáde o wọn ní àwọn kan ni wọn pàdánù ẹmí wọn níbi tí bíríìjì kan ti já ní ìlú èkó tó sì jẹ pé àwọn ọkọ kan eléyìí tí wọn pe orúkọ ọkọ ọhún ní toyota coaster ìyẹn bọọsì ńlá tí máa ń kérò púpọ wọn ni ó gbéra láti ìmówó ní ìmówó sí lójúnà ìbàdàn sí ìjẹ̀bú-òde ní ìpínlẹ̀ ogun níbẹ̀ gangan ni wọn ní ìjàmbá ọkọ ọhún ti wá.
1: 5FM Lagos listen on the go at www.jordan105fm.
0: tí wọ́n bá kọ́ bá yóò fi aago márùn-ún ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn lánàá tí í ṣe ọjọ́ àìkú sunday tán sì ni pé eléyìí fa lílẹ̀ súnkẹrẹ fàkẹrẹ lójú pópó gan ní àná ò gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀ síwájú wọn ní kí ló fa ìjàmbá yìí ni wọ́n ní ẹ̀wò àwọn àjọ tracy eléyìí tó jẹ́ pé wọ́n ń rí sí ọ̀rọ̀ ojú pópó náà táwọn àti ọlọ́pàá tí wọ́n débi ìṣẹ̀lẹ̀ ọ̀hún yẹn àwọn balẹ̀-ìndé division wọn ni wọ́n tètè débẹ̀ o láti lè yọjú sí ohun tó ṣẹlẹ̀ láti gba àwọn èèyàn kí wọ́n gba ẹ̀mí wọn là gẹ́gẹ́ bí ohun tí wọ́n wá tẹ̀síwájú wọn ní ṣẹ́rí wọn ní afárá ẹlẹ́sẹ̀ kan òun ló kàn déédé ya lulẹ̀ o tó sì jábọ́ sí àárín ọ̀nà tó jẹ́ pé ó kọlu ọkọ̀ toyota ọ̀hún tí gbogbo ẹ̀ sì di fọpo mọ́yọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti tẹ̀síwájú àwọn àjọ ọ̀hún ní ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ojúnà kan péré òun ni ọkọ̀ wá ń gbà látàrí ìjàmbá ọ̀hún fún àwọn tí wọ́n bá ń bọ̀ láti ìjẹ̀bú-òde àti àwọn tí wọ́n ń lọ sí ibi iṣẹ́ wọn àbí tí wọ́n ń padà lọlé àbáwọn tí wọ́n ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì ìyẹn lánàá gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ẹni tí ojú rẹ̀ ṣe tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ojú rẹ̀ gangan ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní ṣẹ́rí ó ní afárá ẹlẹ́sẹ̀ yìí ló jẹ́ wípé wọ́n ti ó ti pẹ́ tí wọ́n ti wá yẹ̀ ẹ́ wò tó sì jẹ́ pé ó ti ń ya bọ̀ díẹ̀ díẹ̀ kó tó di wípé ó yà sí ojú títì eléyìí gangan náà ni wọ́n ṣàlàyé o sínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní wípé àwọn ìjàmbá tó wáyé ní ojúnà ọ̀hún ìyẹn ìwòrò sí ọ̀nà ìbàdàn sí ìlú ìjẹ̀bú òde ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ lọ mú ìròyìn punch ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́run ọba mi ṣàánú wọ́n ní ó fa ẹ̀mí àwọn èèyàn gbẹ̀mí mi bẹ́ẹ̀ o ìpínlẹ̀ èkó lélẹ́yìí gẹ́gẹ́ bí ìròyìn punch ṣe gbé láàárọ̀ tòní kọ́lọ́run ọba ṣàánú wọ́n ní arábìnrin kan rèé tí ó ń gbé ní agbègbè òkè ẹ̀gàn ní ìlógbò erémi ní ọ̀nà badagry ní ìpínlẹ̀ èkó òun ni wọ́n ní wọ́n sọ òkú rẹ̀ sí ibì kan o wọ́n ní ìròyìn yìí gangan ló ń ṣàlàyé pé òkú arábìnrin yìí òun ni wọ́n máa rí o ní ojúnà tó jẹ́ wípé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ní kàyéfì ipe èèwo rèé a ti ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé àwọn tí wọ́n sì ṣiṣẹ́ yìí gẹ́gẹ́ bí ìwádìí eléyìí tí wọ́n ní àwọn akọ̀ròyìn àtàwọn agbófinró eléyìí tí wọ́n ní wọ́n ṣe òun ni wọ́n pé wọ́n ṣe wọ́n fi ipá bá arábìnrin ọ̀hún wọ́n fi ipá bá a lò pọ̀ kọ́lọ́n ṣàánú bá ojú òpó ìròyìn ọ̀hún mo sì fẹ́ mú kọ́lọ́n ṣàánú ṣùgbọ́n wọ́n ní wọ́n fipá bá obìnrin ọ̀hún wọ́n fipá bá a lò pọ̀ wọ́n ṣe ṣùbàṣìbò kó tó di wípé wọ́n ní wọ́n ju òkú rẹ̀ sí ẹgbẹ́ kan o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹgbẹ́ gbó ni wọ́n ní wọ́n ju òkú rẹ̀ sí ní agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch ìyẹn punch metro gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìròyìn ọ̀hún jáde lánàá ọjọ́ àìkú sunday.
2: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today...
3: Hey, everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making...
0: Oni wọn ṣàlàyé pé ihò ọmọlúàbí wíwá
3: yìí... ...the best entrepreneur you can possibly be.
0: Yes, sir, my... ...rẹ̀ a wọn ju ẹ̀gbẹ́ gbó. Òun jẹ́ olùyà àwòrán ni ó rí àmì wípé ó dàbí wípé wọ́n ṣe arábìnrin ọ̀hún náà léṣe. Wọ́n dè é lọ́wọ́. Wọ́n dè é kó tó di pé wọ́n wù wá lábi. Eléyìí tí wọ́n wù fún arábìnrin ọ̀hún gẹ́gẹ́ bí ẹnìkan tí ó ní kọ́ forúkọ bòun láṣìírí tó náà sì ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ọ̀hún fún àwọn oníròyìn níbẹ̀ ló ti ní ṣe rí ẹni yìí ló jẹ́ pé ọjọ́ orí rẹ̀ bíi ẹni ọgọ́ta ó lé tàbí ó kù díẹ̀ kó pé ọgọ́ta òun ni arábìnrin ọ̀hún wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló sì jẹ́ wípé ní ọjọ́ ẹtì bí nǹkan bíi aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́wàá òwúrọ̀ kùtùkùtù òun gangan ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé o wọ́n ní grandma mama oni arabirin ohun to si je pe oni o nbo lati church re ni oni church gangan oni ya ti nbo church ohun ni won pe ni Joy of Christ Ministry ele ti awon eyan mo si ayo Jesu church oni won pe o ti won si ni cherry ajejo ke yi ni won poruko iya yi oni won ni won awon daran kan won attack yaun won de lowo won si ni won si ba ni nkan po won se suba sibo ti ton si fi ri daju pe won gbemi re eh olon sanu ewo o wa nu wero yin punch laro yi kilo de tan se ba fura o eh awon kan jire yan gbe awon kan na eh bi aye mi lo mi mo ibi aye n lo mi mo a

0: ìrántí orin ìyàn ètò àwọn ọ̀gá wa kan kọ́lọ́run ṣàánú ibi orí ibi ayé ń lọ yé èèyàn mọ́ báyìí o kọ́lọ́run ọba kó máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ wo ẹjẹ ń dókè lọ́run jàre kí n sẹ́mi mú kí n.
1: people lis ten to Jordan Drive and I dey lis ten to so get better information wey won give you no move and need show but if you no say you won move.
0: ìròyìn kan péré kó tó di pé màmá láàárọ̀ ẹ̀.
2: Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM. Ó ba lè gùdẹ̀ bí ẹyẹ yìí.

0: eje mu iroyin elekin to pe number te pe si laaro lati fi da si awon iroyin ti aba ta ti kan lataaro oyin kan sola omo elebubon to je okan lara awon omo araba awo ilu osogbo ifayemi elebubon o ti so pe ohun ko ba ti je olorun ni pe iki ba se pe opelope ajesara oyin kan sola lo fi oro na lede ninu iforowero kan ti awon akoroyin se pelu e gege bo se so oni awon janduku kan sa ohun ni ada lopo igba sugbon ada na ko wole si ohun lara saju ni oyin kan sola ti koko so ninu iforowero na pe ile america ni ohun fi se bugbe bayi nitori awon isele to kan isele si ohun ni ilu ibadan yen lodun 2019 isele na lo je eyi to gbogmi loju ohun yen oyin kan sola oni koda binti bayi loku ki omi bo loju re lasiko to nsalaye oro na fun awon akoroyin omi kan sola lo nsalaye wi pe ewo ale ojo kan leyin ti mo ti ode erede ni awon kan wa da emi atawon mo okay won wa da emi atawon mo ile to nbe pelu mi won wa da wa mole o ti won si gba owo ati awon kan mi na owo ohun oni won sa ohun ni isakusa oni sugbon pelope ajesara pe ohun ba ti se kini ohun ba ti je olorun ni pe oni science yo ba ti nbe lara ohun ohun lo gbo ohun
1: move your radio too.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday.
0: Have you lost the cafe show joke? Pole 09063 Peter 09063 Hello, talo ambe.
4: Hello.
0: Eka rosa.
4: Eka rosa.
0: Yes sir.
4: MC Rao.
0: Present sir.
4: Mo kan ni simple lati gbe
0: abagbalaga
4: eh on ni pe ka ni gbo ni pe ka ko se to dumo ni ara
0: be ni
4: wa lai ko se to dumo ni ni eyan ga je ra bo ni ni wa ju
0: amen
4: je ti ri alakoko re ni ko fe mu ni ti ba do yen ti awon buruko aram ko lo ko omo lomo
0: awon ajinigbe
4: then mi si o ti patisha kan o ti do o du bi eran o pa mo school o pa won ki joba ko ke to lo ko fi ni awon school ba to to su bi igbo ko fa won security si be ko jo ti olohun ni ori ya ta ro ko du mo ni la ta oro
0: o lagbara mi inu mi god mi o se ma won royin to n jade yadi
4: Ewo ni mo dun rara
0: ni
4: mo dun
0: ibo la nlo Nigeria
4: ibo la nlo se ka ba le se ke se ka ba ko mo wa o lo school ko to to pa ma ba le ah ko do ba awon joba wa le ko ba wa ko je si pe abu ikeji ti mo fe mu no ni oro iya to lo si church to bo lati church
0: ton ton re
4: to je to ri so wo ye so wo eh ki le ri lara ya ni ya ya si sleep plus
0: laaro ojo monday
4: eh se wo ile aje ni se wa dowo ni se dowo lo wa ah owo te ko no ni owo la ba owo abawo la ye ni ama pe la ye lo ni e wo e si la wo mo ba yin bo
0: e seun
4: ni dokan ni ko duro ni gba ri o ja
0: o lagbara emi gan gbogbo royin mo tun tu awon royin mi e ri pe mo n ka lolo lawon bi kan mo tun wa awon royin mi ti o ti e sugbon gbogbo e na la n ba pade nbe ele ka ro
5: e ka ro Jordan FM
0: e ka ro sir
5: eh ku se olu ku se olu
0: yes sir
5: e ni sa se se ogbeni ma se gbe lati ogijo
0: ki le gbo kan yin sir
5: ogbeni ma yin be lo so ra to gijo
0: okay baba
5: yes sir e ku se olu
0: yes sir
5: Ite mi fe mu ninu oro yi ni awon ajinigbe ton wa si ipinle Oyo. Eri o fi mo wa pe ka gbara ji ka to oja wa so ni ile Yoruba ni. Olorun gbogbo awon ti o koro na Olorun a se won ni riri.
0: Ami o. Won pa won tan.
5: Ise po lowo awon agbofinro wa papa awon o safety papa. Eri e ba duro ni ona Sadamu si Ijebuode bo Ibadan Express yen. E ba ri awon trailer to n ko maalu bo maalu to wa nu moto ero awon ero to kun ni trailer won ju maalu lo e ju maalu lo maalu ma wa sele ero ma kun ni trailer yen bi esese ki number wa se ti ro se fi de ri won ton da won duro tawon agbofinro ri won ton da won duro je ri ise ibi ton bo wa se owo lo fa to bi o gbogbo yẹn ti ṣẹlẹ̀ iṣẹ́ yẹn kù sọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa báyìí àti àwọn road safety láti máa dá wọn kọ́ ẹni mọ́tò tó ẹni tirẹ̀là tó bá ti kó màálù tó bá ti kérò kọ́ máa já wọn bọ́ kọ́ máa ṣáàṣì wọn àbí kọ́ máa dá wọn padà títí tó ti ń bọ̀ èkejì ńbẹ ni pé lórí àwọn security ẹṣẹ́ rí gbogbo iléèwé lọ́wọ́ yìí fún yẹn kọ́ lọ sí cctv camera síbẹ̀ àti chọ́ọ̀chì ni o àti mọ́ṣáláṣí ni o àti gbogbo iléèwé kọ́ ṣe cctv camera síbẹ̀ ọlọ́run máa ràn wá lọ́wọ́ àní ṣàṣe ti o àní bọ́ sọ́wọ́ agbèrè ajínigbé o jọ́dá ní ẹ̀fẹ̀ wọ̀nyí
0: dàrú. Bàbá wa máa ń yúgbẹ́ láti ògìjọ ẹ̀lú ẹ̀ka àárọ̀ bàbá o.
4: Inú mi dín mi gan. Númi ò dá o. Ojoojúmọ́ àtìgbà tí mo ti wà ní kékeré.
0: Bẹ́ẹ̀ni sà.
4: Ni mo ti máa ń ṣépè fún Lord Lugard.
0: Ẹ má ṣe pé lórí afẹ́fẹ́ sá.
4: Lord Lugard, Lord Lugard tó so wá pọ̀. Tó so wá pọ̀ àtàwọn tí ẹ̀kọ́ so wá pọ̀. O jà di ọ̀rọ̀ sí Ọlọ́run sìn.
0: Abẹ́ẹ̀rí.
4: Babaláyínká ìgbà tí Babaláyínká wà láyé Babaláyínká ní àwọn alámajà fúnra wa àsìkò náà lóde yìí fúnra wa alámajà fúnra wa NZO
0: Bẹ́sẹ̀nsà
4: fúnra wa alámajà fúnra wa láìpẹ́ yìí
0: lágbára báyìí
4: o ti dídó jù ẹ̀ ìṣe àwọn sẹ́ńsà ilẹ̀ Yorùbá àwọn alálẹ̀ Yorùbá wọ́n ti ń bínú torí wọ́n ń para wọn náà wọ́n tún ń para wọn tiwa. Ìlọrin wọ́n ti gba ìlọrin wọ́n ti gba ìlọrin wọ́n ti gba Kwara mọ́ra Yorùbá lọ́wọ́ wọ́n ti gba wọ́n là àwọn ni Kwara wọ́n tún ti wọ Ọ̀yọ́ Ọ̀yọ́ tó jẹ́ ìlú alálẹ̀ wọ́n ti wọ Ọ̀yọ́. Pé ọ̀rọ̀ ti kọjá pé ka eré tà bá wa ṣe ká má bá wa ṣeré mọ́ ká má bá wa ṣe mọ́ ká bá wa sòó tọ̀rọ̀
0: ká sòó tọ̀rọ̀ ẹ ṣe
4: ká sòó tọ̀rọ̀ àwọ̀ kakí láìpẹ́ yìí. Everybody awọ kaki.
0: O lagbara o. O lagbara.
4: Awọ kaki ogun. O lagbara. Awọ kaki ogun ka fèsì ara wa. Ẹ̀dájú o. Bá fẹ́ kú tó ń sá kiri ikú ọ̀nà ni ó padà pa ní ọkọ̀
0: pa. Bàbá
4: tí o tí o kàn sọ̀rọ̀ yóò kẹta sáré. Inú bí mi gan.
0: Ẹ má bínú. Ẹ má bínú bàbá. Ẹ má bínú. Gọ́mìnì Dọ́lá bá mi rẹ̀ yín. Ẹ má bínú. Ẹyin rédíò yín lọlẹ̀ o.
1: Ẹ náà.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ náà ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mà.
1: Ẹ kú ètò MP ìràwọ̀.
0: Ẹ káàárọ̀ mà.
1: Ẹ kú òsùn ìlànà.
0: Yes ma.
1: Ẹ kú ètò.
0: Orúkọ yín.
1: Bípin ẹ̀bà Adékúnlé láti fẹsẹ̀wọ́pọ̀ láǹbẹ́.
0: Ok ma.
1: Ṣé rí nínú ọ̀rọ̀ kan ní àárọ̀ rẹ̀ nípa sọ pé kí wọ́n bá ti ìlú tó bá ti jí èèyàn gbé. Ṣé ètò tó bá ti jí èèyàn gbé. Onípa peace gọ́nà yẹn.
0: Wọ́n kàn lè kó lórí oyè.
1: Àtọ́ba yẹn tọ́ba bẹ̀. Ṣé àwọn irú gọ́nà Ìbàdàn ní sàn gbọ́dọ̀ sọ pé òun ti mú àwọn méjì kan nínú àwọn tó wá ṣiṣẹ́ ìdí nígbàdàn.
0: Àwọn tó jẹ́ agbóde gba wọn.
1: Ṣé irú ìyẹn nìkan lè kúrò lórí oyè. Ìgbà tó ń sọ mí mọ́ nọ́mbà ẹ̀ mo fẹ́ pèpè ìyẹn ọ̀dẹ̀ work.
6: Awesome
1: talk
6: every day, all day.
7: Listen
6: now,
7: this is Devon. Entrepreneur value, innovation. Radio has never been this excited. This is Jordan 105.5 FM.

0: FM, Twitter Jordan105FM.
1: Mew Eshego. Yes, ma.
0: Instagram Jordan105FM Lagos. Listen.
1: Ni yajo yajo na iroyin kan na mo ba mu mo won awon ogun orilede Nigeria ti won se igbaradi yen training meta odin ni ogun ni awon agbebon tu kolu ti won gba emi won. Hello. Hello, Caro, ti wa nbe? Oh, won ri lo. Hello, Caro.
2: Hello, Caro.
1: E Caro, sir.
2: E quick.
1: Olorun lo nto.
2: Omo ido la lati kotun.
1: Ohun yin ku so otutu ni abi kan to nsele Nigeria.
2: Ni so otutu baba atanda atan ninu bi awon bi. Ke so ji lorugan ori amada. Papa. Nigba to ba ngbo pe won se ran basu basu. Ko si bi ni e si ko si bi se le da to. A ma ba ninu je. So fun yi ba se ni lowo lowo ba opolopo ba ni Kwara lo wa ni
1: ninu ninu gbo ben
2: for weeks ade ma pa owo Nigeria akodun mo sugbon mo be correct baba atada fun kan e gba Kwara o won gbiyanju ni kodan won gba lo ni ibi Kwara gbegbe run won gbe awon na de ti so won sun ti libo won sun ti libo o nsun ni tilebo kini gugu ikaba nso opolopo awon mo yuba ibo bikini bo se fun wa kini fe se fun wa kini re ta fe ribo nbe eh nikan lu gbe se ti ni gugu e ja so kun wo le le kiji so fe jodun mejo nbe ni ta n tora wa je ibo ba tun se nu se bo ju e nu na ni gugu awon eyan wa
1: ni ka wa solution
2: ti wa wa tin de nkan baba gbe e aro yin si mo se n gboto oko tun yen ki den se ko tun tara igbe
1: igbe won ma ko won ko ni according to
2: you kada fi ni igbo nkan kan rara won ti aro yin si na lu se igbo ikira mbaka ikira mbaka in Nigeria to this only proof te ti wa in a pretend ti wa
0: undergo at
1: www.jordan105fm. We are joking. Hello, Caro.
3: Kaku Shaka.
1: A caro, ma.
3: Aku Sinia, my family in Kong.
1: A dupelo aloma.
3: And I can show Lana Sian in Masha.
1: A caro.
3: Yes, sir. In that, you go in the market day. You only have to suffer. If you let you do. You will be back.
1: God Baraki.
3: God Baraki. Àwọn ọba tí wọ́n ní wà nínú ogbó àwọn tí wọ́n wà nínú ẹ̀bẹ̀ tí a ti gbogbo ẹ̀ ṣèjú gbogbo wọn náà ló fi ẹwọn pawọ́pọ̀ káàkiri kí a ti wó bíìtì sílẹ̀
1: ó tó di pé wọ́n máa wà fún
3: ìṣẹ̀lẹ̀ ó ti dábà tó wá ṣẹlẹ̀ làwọn náà sáwọ igbó lọ sí ẹkọrí rẹ àwọn àti ìfọkànbalẹ̀ níbi ìfọkànláàárọ̀ lọ́sànbalẹ̀ lóru
1: ó lágbára
3: ọlọ́run
1: àwọn kẹ́hìndé Akínṣọlá ẹ̀lú ẹ̀ka rẹ̀ ẹ̀bá yín lódò yín lọlẹ̀ ẹ̀ka rẹ̀
4: àti ìlọlẹ̀ ẹ̀ka rẹ̀
1: yes ma
4: ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ìṣòro
1: náà
4: orúkọ mi ni mo ti bóyìn láṣìírí alágbàdo
1: ẹ̀ra ma
4: ẹjọ́ sàárẹ̀ tó ṣe kókó ìrọ́lọ́wà bẹ̀jọ́ bá pọ́ ìṣàánú aráàlú ẹ̀rọ̀lọ́kọ̀ ìyáwó ìyá tó dẹ̀gbọ́n láti church tó lọ sí ọmọ ẹ̀fọ́ ìdìlẹ̀ ìdìlẹ̀ ìlẹ́sẹ̀ lọ bá ti ṣe kúṣe tó pa ẹjọ́ ní àmọ́ ìlú abúlé ọmọ ló ṣe bí owó ti sún ọmọ ẹ̀rọ ìjọ ìbára ìjọba kan bá wọn bó ní fẹ́ ètò ààbò ìjọ.
1: Àjọ ń bẹ̀bẹ̀ náà ni àjọ wà nàìjíríà ní ìlú kan náà gbogbo wa wà kọ́ lọ́ọ́ máa fi

0: Je
1: se ya mi ah inu awon abi amu gbogbo royin aro ise o le kaki abi bo la se so hello
0: hello sir ko to
1: e ka ro
0: baba seri awo ilu o le ko to ko ijo ka pe we no fi wo se ko ti wa da be be ori se ba yi won la fe to ka so ya to ka so ni kini e to won si e so ro
1: ma sa fi ra
0: o ba so ko wa ja fa won ri ko bi ilu kan ko lori kan se ri kwa la tin gbo pe lati bi ko ti ko tin tun le won atoyo se ta si kwa ni gbo je ma la ti ra won ni ohun ta ba yi ni pe ka ba di ko debi kan e de ki gbo wa ka jo di de ka o ju la ko bi sorry awon ba lo ba ta ko si be ko se ya o gba to ba ri owo to ba fi so ko le to tọju ọmọ kó tó di kó bẹ̀rẹ̀ ní ìwé kó tó di kó ń sọkún náà wọ́n tún wá jí kó nígbà ọ̀la fẹ́ jèrè ọmọ náà ẹ̀wọ́ ọ̀rọ̀ nàìjíríà àwọn ọ̀gá ẹgbẹ́ yẹ̀fẹ́ bí ọbẹ̀ máa ṣe dun lórí òkè lọ́wọ́ náà o àwọn adúkàgbà gbẹ́ pẹ̀lú àdúrà pẹ̀lú kẹtọ́rúkàgùnbà kọ́lọ̀ kọmíṣọ́lá kábíṣà bu ara wa kọ́lọ̀ rẹ̀ sọ́lá bu wa nàìjíríà kò ní bàjẹ́ lórí o jordan kò ní bàjẹ́ ètò iná ìrẹ̀ níbi ṣùgbọ́n ta múra kábàdí pé kò débi kan kò débi kan ẹsẹ̀ ogun wúlọ ti dà kọ́kọ́ tó yẹ lẹ́sìn àbẹ́rẹ́kọ́bọ̀ everybody láàrin wa náà náà wà wọ́n ti ń jẹ́ ọmọ gbé.
2: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
0: Àwọn tó ń lo mask náà gbogbo ọ̀dọ̀ àjọjọ àjọṣe káwọ̀ nàìjíríà wọn sáré bọ́ ìkọ̀ àwọn tá a wà níbẹ̀ kọ́lọ̀ kó sànù.
1: Ọ̀dà ẹ ṣe gan sa. Hey, 09060003352. Hello, ẹ káàárọ̀.
0: Hello, Jordan.
1: Ẹ káàárọ̀ sa.
0: Ẹ káàárọ̀.
1: Ya.
0: Lọ́lọ́rọ̀ ti àbẹ̀rẹ̀ ni mímọ̀ kẹja.
1: Wọ́n yín àti ibi tẹ́ ti ń pè wá.
0: Orúkọ mi ni sa Taiwo Olúṣeyẹ láti Abomi.
1: Ok, sa.
0: Ṣé rí dábàá ń sọ nípa àbò. Àkọ́kọ́, àwọn olórí wa. Wọ́n ò rí ti aráàlú rárá. Nígbà tó bá bò. Ẹlá rí wọn sì pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ primary wọn ń ṣe káàkiri. Àbí wọ́n ṣe primary election wọn.
1: Wọ́n ṣe o.
0: Ṣé tó bá jọ̀mọ́ tí wọ́n lọ́ gbígbé sáwọn máa rógbé primary election. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ìkejì ni pé àwọn olóyè bí àwọn alágbára wa ní ilẹ̀ Yorùbá yìí àtàwọn ọba yẹn. Ṣé fi ẹ̀yà? Kí ni ipò òkè ààrẹ ọ̀nà kàkàǹfò àti bàbá kẹ́lórúkọ bàbá yìí ààrẹ ọ̀nà kàkàǹfò wa?
1: Bàbá Gani Adams.
0: Bàbá Ibà Gani Adams. Ṣé irú àwọn Sunday Igbòho àti àwọn ẹlòmíì tó tún lágbára bíi tiwọn kí wàá ní iṣẹ́ olùgbà tán bá pa gbogbo Yorùbá tán kọ́ tó lu agbára yẹn ni àbí báwọn ti fẹ́ ṣe. Torí tán ni tí nani nani bá nani tí nani nani bá nani.
1: Lójú
0: àìjẹ́ pé nàní òun náà lọ́wọ́ níbẹ̀ ni ok ṣebí ipò àti agbára bàbá yìí nígbà tó gàn kó lórí apc àmọ́ gudugudu méje oúnjẹ àyà mẹ́fà tó ń ṣe kò jẹ́ títí wà lága yẹn èyí tí wà láwàá dé kí wà ní ojúṣe wọn pẹ̀lú àwọn ọba ọba yẹn kí àwọn ọba náà tó fi ṣàkó láàfin àti kí wà ní agbára yìí bá kí ni agbára tá a ní.
1: So
0: kọ́ gígì kọ́dún fẹ́ sọ yẹn kọ́ gígì kọ́ má dúró ti jọba.
1: Hey, Mr. Taiwo Olúṣeyẹ láti Abo. Hello.
0: Hello, hello.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣe náà.
1: Yes, sir.
0: Àjọ̀dẹ náà kò ló pè padà.
1: Ok.
0: Báyìí ká máa ṣe mistake ká máa mẹ́ṣọ pé kí ni àwọn Sunday Igbòho kí ni àwọn Gani Adams ń wò. Ìjọba amúniwógún níjọba ẹni ìjọba ọba fún láṣẹ
1: tó bá ṣigun
0: tọ́ba fún láṣẹ tó ọ̀dẹ support wọn tọ́ba ṣigun ó ń tọ́ ọ̀dà rẹ̀ lẹ́bi. Ṣèlú gbogbo àwà nílùú ìgbà tí Ọbásanjọ́ gbé tó gbé Gani Adams àti Bàbá Fáṣẹ́hún tó díẹ̀ ló kù kọ́ Ọbásanjọ́ pa ó. Ẹ má máa mẹ́ṣọ orúkọ nìkan pé kò wọ́n gbogbo á ní kí ẹ jẹ́ kádìdé ká jà. Ká má máa mẹ́ṣọ nìkan pé kẹ́ ẹnìkan oníjàfẹ́ nìkan gbogbo á jẹ́ ká jà fúnra wa. Ẹ má máa dárúkọ nìkan mọ́.
1: Bó
0: ṣe jẹ́ nìyẹn.
1: Òdodo ọ̀rọ̀ ni wọn ò lè dá àṣẹ ṣe lápò ara wọn. Hello.
0: Hello, sir.
1: Ẹ̀kaàrọ̀.
0: Ẹ̀kaàrọ̀ o.
1: Yes, sir.
0: Orúkọ mi ni Mati Adébáyọ̀.
1: Láti bó, sir?
0: Ṣé rí láti ìjú Ìṣàgà.
1: Ok, sir.
0: Ṣé rí bàbá tó sọ̀tún lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ pọlẹ́ ni mo sọ.
3: cherry awon Ghanaian jams ki se pe won ni jade fun ijoba won won la se gbe yin so ani thousands of okis in Nigeria
1: warrior
3: chevalier yes ani won Nigeria in each state ni won wa ti won le jade sugbon hello ṣùgbọ́n wọn ò fún wọn láṣẹ kí wọ́n jáde kí wọ́n bá support àwọn àmọ̀tẹ́kùn mo fi tọrọ òfúra fi pé àádùn yìí wọ́n sá padà ìyẹn one ìkejì ọ̀rọ̀ nàìjíríà gan kò yẹ wá mọ́ mo fẹ́ lọ sí àkúrẹ́ lọ́la ẹ̀dúdẹ́ ń gbà mí àti lọ
1: ẹ lọ rẹ bọ̀ rẹ
3: àmì ló kọ ní ẹ̀rù ń gbà mí àti anínáwó ṣe ń bẹ ẹ̀rù ń gbà mí àti lọ
1: èèyàn fẹ́ travel kẹ́rù máa bà yẹn
3: so ẹjọwọ tó bá lè fún ọ láṣẹ káwọn ìjọba gí gọfúnná àwọn òkè láṣẹ láti support àwọn àmọtẹkùn ọjọ kárí àwọn àlọn mo fọlọ bá wípé kíṣì máa wà wọn padà ẹ ṣe.
1: Ẹ ṣe gan sa baba Matthew Adebayo láti ju ṣàga ẹlò ẹkáàárọ.
4: Ẹlò
1: ẹkáàárọ sa.
4: Ẹ má bínú ọkọ mi Dọlá ló pè padà.
1: Ìṣẹ̀lẹ̀ yìí ti bàbá
4: àtẹ̀dẹ̀ ọkùnrin. Ẹ má bínú mọ onírin dùpá náà ti sọ̀rọ̀. Bí wọ́n 1999 constitution ló kú bá wa débi tó kú bá wa dé yìí. Ẹ gbàgbé tí Dàlàdí máa sọ ni ó láwọn mọ̀ wọ́n lọ gbogbo àrídìdì kan lè tọ́pọ̀ àwọn OPC. Wọ́n ti ń wọ Ìlọrin. Ohun tí fraudulent wọ Nàìjíríà sọ fún wa ni wípé ẹnikẹ́ni ò lè dáàbò bo ara ẹ̀ ó ń pariwo Ghani Adams kìíní kan kò sẹ́ni tó jẹ́ dúfẹ́nu wọn ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ má wọrí kàsàrà máa bọ́ọ̀sì tó sígbèrè sí ní bọ́ọ̀sì àfi tí wọ́n bá tẹ̀ jẹ́lẹ̀ nìkan lókù bí báwọn àwọn tó ń kó AK-47 kiri yẹn ń kọ́ yẹn ọkàn kọ́ níwọ̀n ni ó wá jẹ́ ìrántí wa ni wọ́n máa wá pa àwọn ń kó AK-47 kiri nobody question them. Who does that?
1: 09060003352 ẹ̀lú ẹ káàárọ̀ a máa tó máa lọ láìpẹ́ ẹ káàárọ̀ ẹ̀lú ó ti wọ mí kinní kan tó máa sọ voice mi ẹ̀lú ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ sà orúkọ yín àti
5: ibi tó ti pẹ́ mo fẹ́ ka fojú
1: orin mi wò kí lorúkọ yín àti àdúgbò
5: rẹ̀ òní ọlá ní ìjọ láti ìpele.
1: Ok sa.
5: Mo fẹ́ ka fojú mi wò.
1: Ok sa.
5: Kàkà wà kéré ọba bá fi ìrùkẹ̀rẹ̀ lásán tó nà sí èèyàn báyìí wàhálà máa ṣẹlẹ̀ ni wọ́n kó ọba wa lọ so àwọn olóṣèlú gbọ́dọ̀ wọ̀nyí pé ní ìdí pòlítù kọ́ ọba o. Ọba tí ifá bá yàn ni kì í ṣe pé mo mọ èèyàn mo ṣe di ọba.
1: Àwọn aláṣẹ ìkéde òṣà gangan la fẹ́.
5: Bẹ́ẹ̀ni sà ọba wa lọ ń gbẹnu igbó fún ọ̀sẹ̀ omijé ń bọ́ lójú mi.
1: Orí Adé ti ń
5: sùn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá.
1: Ibo la ń lọ.
5: Kò yẹ kó rí bẹ́ẹ̀ o.
1: Ẹ ṣeun. Ẹ jẹ́ mú ìpè méjì sí. Hello.
6: Ẹ lẹ́ẹ̀ sà.
1: Ẹ káàárọ̀.
6: Yẹ̀sà èdè wọn ní ọmọ tó bá ṣe pa ní ìyá rẹ̀ máa gbé.
1: Orúkọ yín kẹ́ tó gbọ́ ọmọ yẹn.
6: Ẹ̀jẹ̀ kẹta ló fò padà. Ẹ má dùnú. Wọ́n ní ọmọ tó bá ṣe pa ní ìyá rẹ̀ máa gbé. Àwọn Ghani Adams àti Ìgbòho tí wọ́n sọ yẹn. Tí wọ́n bá sọ bí ìmọ̀ràn. Tí wọ́n ń sọ tí wọ́n ń tẹnu mọ́. Tí wọ́n fi ń gba ìjọba nímọ̀ràn tí gbogbo wa ń gbọ́. Tí wọ́n kàn dákẹ́ lọ gbin bí ẹ ṣe dákẹ́ lọ yẹn. Àgàgà Ghani Adams ṣe báwa ìlú a máa mọ̀ pé wọ́n gbìyànjú ìjọba ni ò dá wọn lóhùn. Ó ti yẹ ju bí wọ́n kàn sí wá dákẹ́ tí wọ́n ti tọ nǹkan kan tàbí pé bọ́yá kankan.
1: Ọ̀dà
6: tí wọ́n bá ń.
1: Ẹ jẹ́ ń kí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ lẹ́yìn ìyá mi ẹgbọ́n mi nílé torí àsìkò. Ṣẹ́rí ẹ má jà gbàgbé olóyè Sunday Igbòho tẹ́ ẹ bá gbàgbé ìgangan èyí tó ṣe òun ló di nǹkan sí lọ́rùn nígbà tó sì ṣe tí wọ́n gbégbèsè yẹn bàbá wa Ghani Adams ibà ààrẹ wọ́n sọ̀rọ̀ kan tẹ́wẹ́pẹ́ tẹ̀lé gbogbo àwọn ìgbésẹ̀ yẹn ní ọdún náà lọ́hùn nígbà tí Sunday Igbòho pàṣẹ fún àwọn tí wọ́n ń jiyàn gbé tí wọ́n pa dókítà yẹn nínú oko ẹ̀ wípé àwọn fún wọn ní ọjọ́ se ojo meja ojo mere na fun won ko fi kuro ni ilu yen igba ti won kuro to yoju sibe o ni ohun ti o ni esi ti gomina ipinle oyo fun sunday gbowo nigba na pe ko ni ase lati so pe ki ede kan kuro ni ilu awon ta nso yi ibaga na dance awon na ti gbe awon igbese kan ide pe ijobo fun e je mu ipe kan ko fi ki oro ileyin hello
7: hello I'm sure wa
1: yes sir
7: aba ko jumo
1: e ko jumo sir
7: abedun lo soro lati sagba
1: e ka bo sir
7: se ri bubu kan to wa nle yi o ni igijiro ma ko leju
1: atoke lati lo
7: atoke lati awa ta wa ni southwest I see mistake kan and awon governors wa de ni mi de mo boya o le se gbese lati correct e
1: e so
7: tori pe kini a foju di pe won bo bi to wa o se jina e se Kwara no wa se Kwara o se ala southwest ni amo ko no center no mo mo sugbon ta ba present awon people yi awon amotekun gbogbo ko work and demand with awon vigilante Kwara state won se aboda pelu southwest state mary won se aboda pelu Oyo to yan si wa ni beti mo wa lopo mo se Kwara state won se aboda pelu Oyo won se aboda pelu Osun won se aboda pelu Ekiti o de to se aboda pelu Ogun Kwara ma to ti lo se wahala lojo eni Kwara to ti kwa won yan ni Kwara ma eran ti to Kwara ma nse aboda pelu Pokia to ba gba Pokia wole se won ti won Ogun so gbogbo awon ko yi ta ba kan ti mo ko ma wo pe party kan lele wa bi kini kan lele wa ko ma wo Kwara nile to ba ti prevent won lati Kwara ibo to ba le won lati north to ba join hand to team up lati prevent lati Kwara won ni o ti wa laarin wan bi o ka ma ro ko boya won si won le wa o ṣugbọn ta ba le block won lati on yen to ba ti commit anything lati bi ko si to ma sa lo ka bo pe leyin Eko ti Kwara o se aboda pelu ati Ondo state mẹ́rin tó kù sí Kwara ṣe ìjọba gbàgbé yẹn kọ́ máa sá lọ ni ṣùgbọ́n wọ́n ti mú wọn mọ́lẹ̀ lágbọ́n ọlọ́run ọlọ́adẹ́jẹ́ kan gba ọgbà wọn tó tí wọ́n ti ní àgbègbè wọn máa gbà wọn lọ́yà kàlàáfíà kọ́kọ́ ò lè ṣe ẹni kọ́kọ́ ní wọn.
1: àṣùkà
7: gọ́vnà yẹn kọ́ tí mọ̀ wọ́n wo gọ́vnà Kwara kan bá wọn sọ̀rọ̀ kan ṣe ká jìjà yẹn láti Kwara.
1: ẹ jẹ́ àmà lọ láàárọ̀ ṣùgbọ́n gbogbo ohun tá à ń sọ náà gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ àtàwọn tí wọ́n pe ibaga ní adams àti sunday gbowó ipe kan jáde tí ìjọba ò bá tí àwọn aláṣẹ wa bá fún wọn ní àṣẹ they are ready to work wọ́n ṣe tán láti lé wọn wọ́n ṣe tán bẹ́ẹ̀ àwa náà àjùmọ̀ṣe gbogbo wa ni àní sọ pé ààrẹ ẹnìkan ààrẹ àtàwọn ìsòǹgbé wọn sunday gbowó àti ìsòǹgbé yóò bí ọ̀rọ̀ tí bàbá wa àtàndé ẹlẹ́wù ẹkùn tí wọ́n sọ wọ́n ní gbogbo wa báyìí ó ti di àjùmọ̀já ẹja máa lọ torí àsìkò wa ò sí a tún tẹ̀síwájú láàárọ̀ lálágbára ọlọ́run torí pé alágbẹ̀dẹ wa gbúdọ̀ máa lu orin lórí ọ̀rọ̀ kan kí àtúnṣe kó lè ba ìkànnì jordan 105.5 fm náà ní eléyìí ó dàárọ̀ làkẹ́ gbádùn wa lórí ọ̀túnúwé ìròyìn aago kan láti pàdé lórí ètò bó ṣe ń lọ lágbára ọlọ́run títí di aago kan ọ̀hún kọ́ 09124119516 09124119516 bàmí àtàndé ẹlẹ́wẹ̀ẹ́tù ẹlẹ́wẹ̀ẹ́kùn ẹ pè mí mo fẹ́ máa ń gbé ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń gbọ́ wa nílé mo fẹ́ máa gbé yín wá sórí abala yìí ṣùgbọ́n à ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tá àwọn aláṣẹ wa bá ti fún wa ní àsìkò yẹn lórí ètò kan tá à ń gbé bọ̀ láìpẹ́ a máa gbé yín wá ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n àwọn kọmíṣánná ọlọ́pàá tí wọ́n ti rìtáyà àwọn ẹlẹ́ṣọ́ aláàbò gbogbo ẹ̀ a mọ̀ bá ṣe máa ṣẹ́ṣá tí yóò sì rọrùn lágbára ọlọ́run ọba mẹ́dùmarè ẹ̀rí olúwàgbẹ̀mílẹ́kẹ̀ ọmọ adébáyọ̀ ló kọ̀ mẹ́mc ìràwọ̀ mo yọ́ láàárọ̀ ọlọ́run ọba mi sáyẹ̀nsì peter olaniyi ló mojú ẹ̀rọ fún mi ẹ káàárọ̀.
8: ìgbà ẹ̀kẹ́ ní fọwọ́ ti lé ìgbà láàmù ní fọwọ́ nù gírì ó yẹ ẹ̀túyáyá ẹ̀túyàyà kájọ ṣe ayẹyẹ ọdún kẹwàá tí ẹ̀rí olúwàgbẹ̀mílẹ́kẹ̀ adébáyọ̀ mc ìràwọ̀ àgbàlagbà ọmọdé tí pẹ́ẹ́bẹ́ bá bẹ̀ ló kọ́ títí sọ̀rọ̀ lórí rédíò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo media platform pátápátá turn up with mc ìràwọ̀ tó máa wáyé ní iléeṣẹ́ wa jordan 105.5 fm 12/14 musibau àṣàfà street off àgbẹ̀ road abúlé ẹ̀gbá lagos àwọn olórin tó máa dá wa lára yá Shina Ajiboye Shina Irawo One Century Omo Baba Alago Ayanfe Omo Jesu FM Aminotu Jizu Joe Verify Showboy Hakim Adewale AK Pumping Fuji Boy Pelu Titi Layo Titi Lai Lai MC Ojo Nani Olayemi Akani MC Falo Falo Fada Awon Lubalejo Nibi Ayeye Ohun ni Omo Baba Larry Johnson Charles Ideho Ademiwa Adedeji Kokororo Deji Bobare GM Gbogbo eyan lolufe patapata la pe lati ba wa se ayeye Gatefield t-shirt 7000 car 5000 fufil ati aso tin e ma pe sori number yi 09065219567 09065219567 fun eyin te fe so nigbowo ayeye yi e ma pe sori number eleyi 09124119516 09124119516 turn up with MC Rawo o ma dun ju
9: Jordan 105.5 FM.
10: Sports Beat on Jordan 105.5 FM presents 2026 Champions League Final Watch Party and Fans Hangout. Be a part of the history of Arsenal seek their first ever Champions League trophy against the defending champions, PSG. Join the watch party live on Jordan FM premises on Saturday, 30th May 2026. The day starts with pre-party novelty match between Arsenal's fans, All-Stars versus rest of the world, All-Stars. Novelty match starts at 9 a.m. sharp. It's a chance to meet your Jordan FM OEPs and radio celebs on the pitch and vibe with them. Then from 12 noon to 9 p.m., it's the watch party plus after-party trophy celebration, strictly by registration and invitation only. Only verified guests, pre-registered guests will gain entrance to be anchored by the great Wiley Scott, co-anchored by Lacon Dixon of Sportsbeat and Alfred of The Real Talk Show. Sponsors, partners, and donors are welcome. For registration and all inquiries, send a message to WhatsApp or call Shola on 0816-337-8429. Sports Beat on Jordan 105.5 FM, where fans become legends. Packaged by Sports Federal Media Limited.
9: From Lagos, this is
11: Jordan 105.5 FM.
10: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
9: Your favorite tunes are just a click away.
12: You feel it?
9: Jordan FM. Listen now and turn up.
13: This is Jordan 105.5.
9: Station with a voice for untrained.

Ọlọ́run ọba nìkan lọba tó mọmọ tí ń jẹ́ balẹ̀. Ìyàkìtàkọ́. Ogun kọ́sẹ̀. Ẹni Ọlọ́run ọba mi bá ti yàn náà ló yàn. Ọlọ́run bá ló yá ó yánu o bẹ́ẹ̀ ni kì í ṣoògùn kì í sì ṣoògùn simple arithmetic ni. Béèyàn kan bá wá takú délẹ̀ tó lóun ni irọ́ ni kì í ṣoun Ọlọ́run ni. Ó sì lè jẹ́ ohun ṣùgbọ́n kó má lè ṣe é. Ọlọ́run ní yan ẹ̀dá fún ìdí tẹ́nìkan ò mọ̀. Ọlọ́run ló mọ ibi tó kàn. Ọba mi ọba ríru àlá o nìkan o ló mọ ẹni tó kàn.

0: Ohun tẹ́ ń ṣe àwọn tẹ́ jọ ń rìn.
1: 5FM Instagram Jordan 105FM Lagos. Listen on the go at www.jordan105fm.

0: 100,000 naira ninu 2 million o de ka firi o ni pe ki Yusuf o gba ṣugbọn Yusuf o gba owo yen Yusuf wa so fun arabin yen pe ohun o ni idi re o ni if I take am my children go sleep hungry for another way iyun ni pe tohun ba gbowo yi ṣugbọn appreciation money ni iyen be mi se ro ṣugbọn lokan Yusuf Yusuf wo wi pe lo to ise okada lo hun se 2 million ogogo te mo ye to wa nbe na arabin yen lo pada so pe 2 million naira lo wa nu bag ohun ti laptop ati phone wa atawon kan mi sugbon 100,000 ti uya yi ka fun pe take 100,000 o ni tohun ba gba ebi e a pa awon mo ohun lona mi arabin yen lo wa fi soju opo x sugbon ibere ti mo fe bere lo wa ara lere lóòtọ́ lẹ́yìn tí yusuf gbowó yẹn tó lọ tarabìnrin yẹn fi ọ̀rọ̀ yẹn sójú òpó x èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ra ọ̀kadà tuntun fún yusuf ṣùgbọ́n báyìí ìbéèrè mi rèé gẹ́gẹ́ bí àwọn oníṣọwọ́ ó ṣe é ṣe kó má jọ́kadà lẹ́yìn náà ń gùn kó jẹ́ṣẹ́ mi ẹ ti bárù ìrìn àjò bẹ́ẹ̀ pàdé rí wọ́n appreciate ṣùgbọ́n ìyẹn kọ́ ìbéèrè
1: Awesome talk every day, all day.
0: 905. Hello.
2: Hello, sir. Hello, sir. Hello, sir. Hello,
0: sir. Yes, sir.
2: Ojo abo.
0: Ami o.
2: Ase wa abo.
0: Ami ase o.
2: Alagba titun lati ni
0: ra. Aba o.
3: Listen now and talk.
2: En ka kan temi o so na mi o.
0: Okay.
2: Iyan number 1. Okay. Number 2.
0: Mm.
2: O ba je mi.
0: Ben.
2: Mo fi ona ba bura. Uru o se se yan le na ba se.
0: E ma da pada.
2: Ẹlú
0: ògùn ọlọ́run. Ṣáàṣì lè ríru àwọn ọlọ́kadà bíi Yusuf sá.
2: Kò wọ́pọ̀.
0: Kò
2: wọ́pọ̀. Àbáńbọ̀.
0: Ẹ ṣeun. Alàgbà ṣìtù láti mẹ́ran. 090-6000-3352. Hello.
2: Fẹ́lì Tọ́lá tún kàn mí látàgẹ̀sọ.
0: Èyí ló pa ilẹ̀ mi sá Fẹ́lìsì tó bá ṣe èyí.
2: No, ó ṣẹlẹ̀ sí mi rí ni ní 2010.
0: Ó kí lẹ sọ nù.
2: Lómi tí ẹ sọ nǹkan nù, driver ni mí. Mo gbé obìnrin yẹn. Ẹ̀mọ báwọn obìnrin ṣe máa ń pọn ọmọ. Wọ́n máa ń fi ìró kan pọn ọmọ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
2: So ó wá mú pọ́ọ̀sì ńlá yẹn. Ó wá fi síbi ẹmọ pé àyà náà ti máa ró ìró yẹn tó máa pọn ọmọ.
1: Radio has never been this excited. This is Jordan.
2: Mo àgbàdo. Èyí ló fẹ́ bọ́lẹ̀ ó kàn ṣe pé fún ẹ tó tòun ti tán. Àyà ni wọ́n á já mo á dí gbogbo àwọn èrò bọ sílẹ̀ ní Diamond Estate ní Dabán lọ ìnáṣẹ́ rí.
1: Get on the train.
2: Bọ̀sí lásà wà fún mi àárí. Bàbá máa jẹ́ ìrọ̀lẹ́gbẹ́dá. Máa tọ̀n wọn àkọ́nà tọ̀n máa sọ pé á ṣe mo bìlì pé pọ́ọ̀sì tóbìnrin yẹn wà gangan ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. Tó wà lẹ́gbẹ̀ẹ́ mi báwo ẹ tí màá rí wà ẹ̀sẹ̀ngẹ̀ di owó ló kún bẹ́ẹ̀.
0: Jesus.
2: Ẹ máa kọ́kọ́ lọ fi yọ obìnrin ẹni pé fóònù kékeré nìkan wà bẹ́ẹ̀ fóònù yóò tó wá rí ga. Fóònù yẹn wá bílíǹkì ó ń bílíǹkì blu. Mo ṣe lọ sí ibi ẹmọ pé níbi ọjà bus stop yẹn. Ìbílẹ̀ òfowópamọ́ kan wà bẹ́ẹ̀. Àwọn mọ̀ fóònù tó ń sọ́bẹ̀ pàdé mi ni wọ́n. Mo wá gbé lọ fún wọn pé kàn wúwo lọ́wọ́ ìpolówó ẹ̀ sóre dáná o. Ṣé pé mo fẹ́ lọ gbé kí n fẹ́ kí n bá ta píkì kọ́ọ̀lù yìí o. Ó dẹ̀ máa so dín. Ṣé má dẹ̀ ti ń lọ máa gbé pọ́ọ̀sì máa gbọ́n kọ́ wọ́n. Mo ní mi ká ọmọ kan ṣí mo fi ràn wọn. Bí fóònù yẹn tó ṣe bílíǹkì ni ẹ mo wá gbé. Mo ní bọ́lá ní kíá ní káwọn abámi ní kọ́ máa orí kan tó sí bus stop yẹn. Bá wa gbé ọlọ́dẹ àkàrà kan tó ná gbẹ̀ngbẹ̀ kan ni mo wọ̀. Mo á gbé sínú ẹ̀kọ́ má tó lọ yọ bọ́ pẹ̀lú ẹ̀ má lọ kó bára ẹ̀. Bí mo kérò nìyẹn wọ́n gbé dèmí sí Diamond Estate. Kẹ́jọ́ ó tó tọ́nà ó yọ owó yẹn fún mi o. Mi ò gbọ́ èmi náà gbá o. Gbogbo àwọn èrò ni mọ́tò yẹn ṣàdúrà fún mi dé ànàbà ni. Tó o ti ṣe kò sí nǹkan tí o ọkẹ rí ọkẹ rí ni má tó wọ́n ti lé nínú mi tó máa ń dùn pé ọlọ́run ló yẹ mí náà máa dìbò náà máa yù ẹ ni. Tó ló tẹ́ wáyé gbóbìnrin yẹn ti ṣe mí mo di mo fẹ́ dáná mọ́tò lẹ́nu.
0: Mo ní ò bá ti bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ nǹkan ló lówó.
2: Bóyá tiẹ̀ lọ gbàbí kan ni pé bóyá lásán fẹ́ fi bóyá ó kún wọn nìyẹn. Ọlọ́run àmọ́ àní pé ariwo ní
0: gbàdúrà rẹ̀ ti máa ń sọ. Ìbéèrè kejì ni wípé ṣé irú àṣì lè rírú àwọn èèyàn bíi báyẹn ṣá.
2: Ẹ ó ẹrí ọkàn ni. Ẹ mọ̀ fáwọn kọ̀ọ̀kan jẹ́ pé ó máa ṣe sí ọ̀lọ́pàá ẹ̀ka yìí láti gbìngbìngbìn. Bí pé kíkì tó bá da padà bí tó bá ṣe.
0: Ẹ ṣe
2: iye ẹ máa jẹ́ o ẹrí ọkàn ni o.
0: Ẹrí ọkàn ni ẹ ṣe. Alàgbà Felix Ọlásùnkànmí láti Àkẹ́sán. Hello.
4: Hello.
0: Ẹ káàsán ma.
4: Yes, ẹ káàsán bà.
0: Yes, ma.
4: Èmi ti sọ fóònù rí o.
0: Kí ló ń kọ yín o?
4: Mrs. Kayo

0: ni o.
1: Mrs. Kayode.
0: Yes.
1: Lati bo.
0: Lati Fadok.
1: Ni bo lo wa?
0: Ni I dey
1: okay.
0: Papa.
1: Okay.
0: Eh,
1: yeah, wari.
0: Nigba ti mo wa la kure. Mo so fun mo sinu moto. Mo de pe eniye, mo pe phone mi, mo wa pe lati bi ti mo wa. So, driver yen de wa pe ni, o wa bi phone, o wa so fun mi pe ohun wa bi bye ke mi wa ba won. Pe ya lo tun pe ni pada pe ko ni di pe mo ma wa ba won, pe ohun bo loja because oja ni mo wa ngba yen. Won de mu phone yen, won wa fun mi. Won tun wa fi enu ona shop mi na ti wa fun mi.
1: Wow.
0: So even one wa but ko wopo ni.
1: Wopo ni.
0: Wopo ni. Sugbon to ba je to ba je pe mi ni
1: Yusuf.
0: Eh, won ko ni.
1: Olopada.
0: Yusuf. Olopada. Iro wo to fun yen emi ma tori mi o toro lowo e.
1: Eh, ko toro o fun ni. Sugbon Yusuf lohun o fe.
0: O ko lati mu okan e wa ni. Sugbon bo se to ba je pe ba na nigba yen. Àwọn orin tó padà rí lẹ́yìn ó possible kó má
1: rí bẹ́ẹ̀ ni ọ̀kadà mẹ́ta látọ̀dọ̀ èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀.
0: Bẹ́ẹ̀ ni pé owó yẹn ó máa wá ju àwọn nǹkan tó rígbà yẹn ju nǹkan tí ó padà ń rígbà lẹ́yìn
1: ẹ̀ ń
0: sọ. Advice tèmi ni pé ẹ jẹ́ ká máa ṣe rere ká máa ṣòtítọ́. Ká máa ṣòtítọ́ nínú gbogbo ohun tí a bá ń ṣe láyé. Torí ohun gbogbo tá a bá ṣe láyé.
2: Follow us on social media.
1: Yoliri.
0: Adegba laye ka to de on.
1: Hey Yusuf o gba ere wi pe o je olohuto. Awon tun won ra okada fun won o pe se awon believe o sele sa. E tun fun lowo 100k o tun lohun o fe. Yen lo trigger awon yen pe a se lori. Hello.
0: Akweto.
1: Yes, ma.
0: Mama first time caller o se.
1: Eh, ya mi, e ma ku jo meta.
0: Yo kon se lo akwa se ya koje.
1: Yes, ma.
0: O se le se mi na.
1: Wow.
0: Ko mi ni temi.
1: Se yin le ri ni abi e sonu.
0: O ja bo sinu moto.
1: Hu.
0: Aye gba phone o Motorola yin ni ko ti se address phone bayi. Ti camera phone ko ji si ko to jebe. Àwọn ọ̀sọ́dọ̀ yìí wọ mọ́tò níjẹ́ ọmọdé gbọ́ àwọn ọmọ mi sẹ́sẹ̀ onímọ́tò bá sọ pé àìlègbéra wa ẹni onímọ́tò mo fi gbọ́ pé èwo ni mẹ́ta 50 naira torí pé mo kọ́mọ méjì ṣe pẹ̀lú èdè nípa ìwọ ni mẹ́ta 50 naira ayé mọ́tò 50 naira báyìí ìjà láti ń sọ́ṣà mi iná ọ̀jọ̀ ọmọ kò ṣáàlì gbọ́ pẹ́sẹ́ àṣàjọ ń dúró ìgbàfẹ́ bọ́ọ̀lì àṣẹ fóònù ti jábọ́ nínú báàgì fóònù dẹ̀dà nọmba yìí bàtí fóònù máa ń gbọmọ gbé dírífà yẹn lùgbé. Òun náà ṣáà sọ̀rọ̀ ṣe ó yà bú mi ó ní gbogbo ibi tí mo bóun ní mọ́tò òun náà padà bú mi káà fi mi fóònù ọlọ́gbọ̀n fi bẹ̀ padà fi mi ní fóònù yẹn kò ní gbà nǹkan
1: kan. Kò dẹ̀ gbà ọkàn.
0: Kẹ̀lé ìtàn wa ń sọ yìí. Ẹ̀kọ́ ọkọ ẹniyẹn náà.
1: Yusufu ni.
0: Yusufu tó fún ní 100,000. Ẹ ti ẹ yí e. Ọkọ pé ọlọ́run lè ṣòre tó ju yẹn lọ tó tó bá pé 100,000 yá ti nàá tán. Èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó fún lọ́kadà yìí sì kò lè jẹ́ tán tó máa fi kú.
1: Kò lè jẹ́ tán
0: ọba mi ń pè ní ẹ̀dá dáadáa.
1: Ọba mi ń pè fún àwọn èèyàn ni. Ọba
0: náà ti tó fún ẹ̀. Ẹ̀ wúwa máa wọlé fún. Àmọ́ tó bá pé tìlọ̀ ń gbọ́ pé à ṣe ní gbèsè ní ìbọn fún 100,000
1: yẹn ni. Bó
0: ṣe
1: máa
0: wọ́n á lọ́ọ̀tì kò tó bá ṣe àjà kan ṣá ta fóònù ẹ̀ mo dúró ti tóbi jà kan tó ní ilẹ̀ làwọn ọkùnrin ni wọ́n ẹ̀ dẹ̀kọ́ ọ̀pọ̀
1: ẹ̀fún ẹ̀ má kò sí wọn láti
0: ẹ̀ bá fẹ́ fún mi ní nǹkan ọmọ ní kò ní ìdí tó wàá jọ wà fún ara mi ọlọ́ọ̀pẹ́ ṣá
1: àpàlẹ́wà lọ sí àná ẹ ṣe gan yàrá
0: ẹ kú ètò
1: yẹsùn wa aláìjà dókè lọ.

0: se wo nu se rere Yusuf se rere o gba okada meta latodo eyan meta ototo latari ooto eleyi to fi se ise to nse eyin nu oja de nda e mo ye eyan to ti gbagbe phone si shop yin te pe won pada phone yen ma la won mo yin lo nle bayi abi customer ti wa sodo yin won ti gbagbe wallet te o je pe owo lutu lutu lo wa nbe e mo pe e mo wa gbogbo ona te fi fe ni yen pada se ti na tan lati gba na e je gbe pe eni hello
1: e ma ka so
0: e ga so sir
1: ti ta re mo lu pe la ka bibi
0: ba ba o
1: e ko eto
0: yes sir
1: e mi ti so nu
0: mo
1: be ti ko ri ye
0: e ti ri ye e ti ti so nu
1: mo ti ti so nu e de mo nbo lati fo won wo e ti ibi ta ti so kale ti mo ndide fun won
0: mi o
1: mo ni mo se gbagbe phone sinu moto
0: gbagbe la so kale apo yin fe niyan baba
1: ẹni tó wá rí gbà tí mo pè tí mo sọ̀kalẹ̀ tí mo wá pè torí fún òkèjì wà lọ́wọ́ mi ẹni àá sọ pé ó lè ti kó sango pé òun dẹ̀ lọ abẹ́òkúta pé ó di ọjọ́ kejì kó tó dé tó tóun bá ti ń bọ̀ pé àájọ pàdé níyànà pàjà tó gbà tó dé tó ń bọ̀ lóòótọ́ ó pè mí mo á pàdé níyànà pàjà àti ẹ̀ tètè ríra wa igbó lẹ́wọ̀ abúlé èmi ti fẹ́ máa bínú lọ pé bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ń tàn mí ni wọ́n á ní òun wà níbi sanbọ́ọ̀dù ńlá kan báyìí àsáàríra wa òun àti ìyàwó ẹ̀ ti ẹni
0: tó
1: ní fún mi nìyẹn mọ́ bàbá mo ti ẹ̀tọ́ ọ́bà fún pé
0: ẹgbà
1: ó dà ní ọ̀rọ̀ pé kí má wọrí so èyí tẹ̀mí rí ọjọ́ yẹn mọ́ ń bọ̀ láti ibi iṣẹ́ mo wá dé ọgbà bus stop mo fẹ́ wọ márúwá ẹni yẹn ti gbàgbé sórí sí
0: tóbi
1: jẹ fẹ wọlé báyìí ká ló ní fóònù ni dẹ́rẹ́bà máríwá ní kí n mú amú náírà mi ò ní mú fún ẹ tó ti ń bá mú fún ẹ ò dìjà láìfẹ́ ni tó ní so èmi wá ń tẹ́ àti fi
0: nọ́mbà
1: mi tàbí nọ́mbà yẹn pé dọ̀dọ̀ mi kí lè mọ̀ pé mo ní dé àbá ti rẹ́ni tó ní ikú abá ti dé pẹ́ńsìn mà pé màá fún ọ ní páàkì bẹ́ẹ̀ ni tó jágbe ọ̀gá yín bẹ̀ màá sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kú bẹ̀ pẹ́ni tó ní àjẹbí katapila ènìyàn ti sọ
0: bó
1: ṣe ń sáré bọ̀ nìyẹn gbúrúgbúrúgbù pé ó ń gbàgbé kí ni nọ́mbà ó yẹ pé nọ́mbà máa fi nọ́mbà tèmi pè bó ṣe ríìgì ni ẹ̀mọ́ àgbèlé lọ́wọ́ olóhùn ti ẹ̀fẹ́ fún mi ló mo ní ọ́fẹ́ kò ní ìdí pé tẹ́ẹ̀bà ti ní kí n wá ní òun fún ni ó yẹ ìgbà tó lọ
0: nìyẹn
1: èyí náà tẹ́ ọ bá ṣẹlẹ̀ kò sẹ́ni tí èrè ṣẹlẹ̀ sí mo ká fi ọmọlúwàbí
0: ṣe
1: ló dá
0: ṣe bàmí peter raymond láti agege o lẹ ń gbọ yẹn hello.
1: alátàárọ̀ kí ló ṣẹlẹ̀.
0: kò sí ohun tó ṣẹlẹ̀ ìpè ló pọ̀.
1: yàtọ̀ wá nígbà tí mo lè gbé oorun sókè.
0: ìyá ẹ mọ̀ mọ̀ bínú.
1: ọ̀sẹ̀ máa ṣe rere wáyé ìlú máa ṣe
0: rere. wọ́n ní ká sọ fún wọn ni.
1: bẹ́ẹ̀ni ọ̀gá mi ti ṣe kí nìyẹn rí. ọ lọ sí gbàgì. àwa rí fóònù mi orí síìtì ọwọ́ amúwálé.
0: àwa
1: pẹ̀lú ẹni ẹni àwọn gbogbo tọ́ba tó ń bọ̀ lọ́nà ibi tí ẹ ti rí fóònù yẹn kọ́ fóònù ọmọ ọdẹ sọ fóònù tèmi ẹ lọ tèmi nà kódà ọjọ bẹẹ mú fóònù
0: ibi ọmọ
1: yìí sọ fóònù tèmi nà ó ti di rọpò rọpò ọ̀dánilayé tí mo bá ma gba fóònù àwọn ọmọ lọ fóònù mi fi ni ọmọ mu lọ ọgá mu lọ bẹẹ ni yẹn
0: ọdà padà
1: bẹẹ ni wọn mú ká yusuf yẹn ó lè ti gbọ àtúnṣe tẹlẹ tó bá dé nǹkan ó gbélé lọ́ba bẹ̀ fún nìkan kó má jà ẹ́ kó tó má tìmẹ̀ jáde ó má kọjá ìdí orí ẹ̀
0: ó ti gbàsọ̀ tẹ́lẹ̀
1: tá ló máa
2: rán dẹ́ta rò pé nìkan gbà. ọ̀nà àmọ́
0: owó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lásìkò yìí.
1: lásìkò yìí.
0: ṣùgbọ́n
1: òun
0: náà jẹ́dá kan.
2: 5.5 fm twitter jordan 105.
0: ó tó jẹ́ pé ó ní ayọ̀ ọkọ̀.
1: ó ní ẹ̀rí ọkọ̀.
0: ó dẹ̀.
1: mi bí ní lọ́wọ́.
0: Àmì
1: ooo. Alámọ̀dé ní fún ọ̀dá.
0: Àmì ooo. Àmì ooo. Àmì ooo.
1: Ẹ̀rọ káàkiri ẹ̀rọ.
0: Agbọ́ o, mọ mi ọ̀pẹ lásìkò. O lágbára 09063352 orí ètò wa
1: ìtọ́. Hello.
0: Hello. Bó ṣe ń lọ náà.
1: Kọ́sán.
0: Yes sir.
1: Apostle Olúwẹ̀mí Emmanuel láti Olúgbàdì ọ̀rí kò fún àtàbọ̀rá.
0: Ẹ káàbọ̀ sá.
1: Bẹ̀rẹ̀ kọ́lé mẹ́ta.
0: Yes sir.
1: Èmi ò sọ nǹkan lórí oyè ní ọ̀dọ̀ rí rí. Yorùbá ní ohun tí àbájú yà fún
0: God bless you, sir. Won nun ta ba fara sise fun ki pe nun ta ba fara jiya fun ni pe lowo eni
3: me kuduru won se toileta me ta fun won
4: ki awon zo bi la 2

0: a ti fi ọrun borí ká ṣe kà torí kò sí ti ká wà láyé tó jẹ ọlọrun ọtọ.
1: Kí ló kọ yín?
0: Fẹ́mi láti àgbàdo ọjà.
1: Mr. Fẹ́mi láti àgbàdo ọjà. Ó dẹ̀ máa bá wa ẹgbẹ́ parí o, ẹgbẹ́ tó parí o, mi ò fẹ́ wàhálà o. 09063352 tàbí 07051697912.
0: Hello. Báwo ni àwọn ọmọ àríjì
1: yìí? Àmì Jésù.
0: Èmi lọ sọ fún Bùrọ̀gbá Ìsáṣe, mi ní ìṣẹ̀lẹ̀ sí
1: ìfẹ̀lẹ̀ gbà. Ẹ ti lọ gbá Ìsáṣe.
0: Ó ń tẹ mú lọ.
1: Ìfẹ̀lẹ̀ lọ, ó náà mo sọ, ìfẹ̀lẹ̀ ti lọ jẹ́
0: Ìsáṣe. Ó yẹ mọ́tò
1: yẹ fọ, mo ìfẹ̀lẹ̀ má gbà. Mo mọ̀ pé ẹ ti dé fẹ̀, mo mọ̀ ibẹ̀ gẹ́gẹ́ wọ́n ní a kì í fi ọ̀run borí.
0: Kò ṣe bá a ṣe tẹ́jú ní àmì ètò.
1: Kí lẹ pé.
0: Kò ṣe ń ká ṣe tẹ́jú ọlọ́run sọ́nà wò rí.
1: Kò ṣe ń tá a ṣe tẹ́jú ọlọ́run tó.
0: Mo ti gbà bẹ́ẹ̀ emblem.
1: Ẹ pàtẹ́ fúnra yín. Ẹ pàtẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ti sá lọ. Mo ní kí ẹ pàtẹ́ fúnra yín. Ẹyin náà lẹ́lẹ́ ti gbà a kì í fi ọ̀run borí. Hello. Ẹ bá ayé rédíò yẹn lọlẹ́ o. Etí ò gbọ́ méjì.
0: A ti ń fi ọ̀run borí.
1: Orúkọ yín.
0: Orúkọ mi ni Abraham Sunday.
1: Abraham.
0: Sunday.
1: Láti bo.
0: Láti Sunday Alágbàdo.
1: Ok sir.
0: A ti ń fi ọ̀run borí. Káṣíkà.
1: Káṣíkà.
0: Ìpè kò síbi tí ojú ọlọ́run ò dé.
1: Gẹ́gẹ́ bí mọ́mí ọpẹ́ ṣe sọ. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Ẹ máa bá wa bọ̀. A kì í fi ọ̀run borí. Hello. Ẹyí rédíò yín lọlẹ́ o. Tẹ́ bá ti pè wá ẹ máa bá wa yí ẹ̀rọ rédíò yín yẹn lọlẹ̀. Etí ò gbọ́ méjì ká lè gbọ́ ìparí òwe yín dáadáa ni. Hello.
0: Hello.
1: Ẹ káàsán sà.
0: Ẹ
1: sàn. Orúkọ yín àti ibi tí ń pè.
0: Ọlálẹ́kan láti Ìyànàpájà.
1: Ọlálẹ́kan láti Ìyànàpájà. Oye asa ẹ bá wa parí ẹ.
0: A kì í fi ọ̀run borí kíkú ó má pa ni.
1: Kíkú ó má pa ni. Ẹ ṣe Mr. Ọlálẹ́kan. Ẹ máa bá wa bọ̀. Iníkan yẹn Ọlálẹ́kan yìí ẹ bá wọ̀ rí.
2: The voices you need at work all day every day till payday.
1: Ọ̀hìn wà ní kan ìjọ kan. Ẹ máa fi mí ṣe yẹ̀yẹ̀. Hello.

0: bọ́bá yìí ò bá rí wa tọrún wò wá.
1: A kì í fi ọrùn borí
0: ká
1: wà ìbàjẹ́.
0: Bọ́bá yìí ò bá rí.
2: Listen now and turn off the volume.
0: Wà tọrún wò wá.
1: Ó dá.
3: On social media, Facebook, Jordan 10.
1: Ẹ máa bá wa bọ̀ ma.
0: Ẹ
1: ṣeun. A kì í fi ọrùn borí ká wà ìbàjẹ́. Ó dá. Ẹ ṣeun. Ibi orí ń gbé mi rè, ẹsẹ̀ dákun sìn mí. Ẹ̀lú ẹyí rédíò yín lọlẹ̀ o. Ó dà pọ́n lo earpiece ló fà á. Ó ń pariwo sí wa létí. Ẹ bá ti pè wá ẹyọ ohun tí ẹ mọ̀ pé yóò máa fa bí gbọ́nmi sí omi òtó láàrin èmi àti yín lórí ìpè. Irú kàkàkàkà yẹn bí gbọ́nmi sí omi òtó lórí. Ebi àwọn tí wọ́n ń gbọ́ wa ń lé, wọn ò ní láǹfààní láti gbọ́n kan ti ẹ̀fẹ́ sọ. Pàápọ̀ orúkọ yín ká lè dá yín mọ̀ pé you are welcome to our family, you are welcome to bó ṣe ń lọ family.
0: Ẹ ṣeun. Mo kọ Chris ẹ̀ mi, ṣẹ̀wá ni mi kọ Chris ẹ̀ kẹ́ tí lọ sí ẹja mi.
1: Orúkọ yìí.
0: Lọ́sẹ̀ lọ́jà alátọ̀kùnkùn mo.
3: 05.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM, Lagos. Listen on the go.
1: Ẹ dúpẹ́ tún pé lẹ́ẹ̀kan sí ni. Okay, kò sí wàhálà, mo fún yín tó rọ́nà yín jìn ni o. Gbà kéèyàn pé lẹ́ẹ̀mejì o, torí mọ̀ pé àwọn panel of justice ní orí abala yìí, bí àwọn bàbá mi alàgbàṣítù, wọ́n wọ́ di mi pé kò sáfàdí àti pè lẹ́ẹ̀mejì torí àwọn èèyàn wa. Ṣùgbọ́n jẹ́ kí n dókè lọ́nà ká lọ gbọ́ orin. Ok, ẹ jẹ́ mú ìpele ká tó lọ. Hello, ta ló wà ń bẹ̀? 09063352 náà lójú là tá à ń lò. Ẹ jẹ́ ká lọ gbọ́ orin ẹ̀gbọ́n mi yìí, Olúwa Fẹ́mi FM Amina 2. Hello.
0: A kì í fọrùn borí. Kọrùn wọ.
1: Kọrùn tẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé kó tẹ̀ ni àbí kó wọ́?
0: Méjèèjì.
1: Mọ́ mi, ọwọ́ náà gbé wọlé gan lágbára o.
0: Mo gbà á.
1: Mi mọ a kì í fi ọrùn borí. Kọrùn wọ.
0: Kọrùn wọ kọrùn tẹ.
1: Kọrùn wọ kọrùn tẹ. Ó dà. Ẹyin gígé. Ó dà. Azaki já lọ gbé FM Amina 2.

0: wípé ohun tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká ní ìbẹ̀rù ọlọ́run ká dẹ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì tí ìfẹ́ bá ti ń wà láwùjọ níbi tá a ti ń tajà níbi tá a ti ń ṣiṣẹ́ dandan náà ni kí ìlọsíwájú àti ìdàgbàsókè kó máa pọ̀ láwùjọ wa lágbára ọlọ́run a máa ga sí ni o a ní tọrọ jẹ iṣẹ́ wa ò ní dìṣẹ́ owó wa ò ní di owó lówó ẹjẹ ndókè lọ kí wá sọ ìparí òwe ọhún ká máa lọ lọsàn.
1: Your radio
2: Hello Lagos, welcome.

0: sí ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọládẹjọ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọládẹjọ glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yìí sí wa lónìí
1: Oh,
0: they see a lot of people. Prophet Peter Biolanejo, Glorious Church. 21 days annual fasting and prayer. Hey, hey.

0: ṣe lógo.
1: Gbogbo ẹni tọ́lọ́ bí lémi lórí.
2: Fẹ̀mí ọ̀pá, ẹ̀mí mímọ́. Fẹ̀mí ọ̀pá,
1: ẹ̀mí mímọ́.
2: Fẹ̀mí ọ̀pá, ẹ̀mí mímọ́. Fẹ̀mí ọ̀pá, ẹ̀mí
1: mímọ́. Jésù Olúwa wá.
2: Amẹ́.
1: Amẹ́. Ejò àti akéèké tó ń bẹnu ilé mi. Ẹ gbà dáadáa o. Mo rí lẹ́yìn ṣíà ni o. Àṣẹ ń gbàdúrà ẹ lọ, mo rí ejò lẹ́yìn ṣíà. Òwe ńlá dẹ̀ ni. Ó túmọ̀ sí pé ẹ̀yìn kan ń bá ohun ìfalára pagbénu ilé. Àwọn ọfà tí wọ́n ti rán sáyíká yín tó lè pààyàn lára ń bẹ láyíká. Ẹyin ejò àti akéèké tó ń gbénu ilé mi. Tó ń bẹ láyíká mi. Tó ń bẹ fi iṣẹ́ mi. Ẹ gba ìdá iná ká kú.
3: Hallelujah.
0: Hallelujah.
3: Logo ni Fọlọ́run lókè ọ̀run. Gbogbo ibi tí ẹ ti gbọ́ mi nínú ilé yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa yóò dára fún yín.
0: Amen.
3: Nínú ilé yìí, ẹ láyọ̀ ńbẹ.
0: Amen.
3: Agbára tá a ti rán pé kó gba ayọ̀ ọdún yìí lọ́wọ́ ni, iná yóò jó dànù.
0: Amen.
3: Bẹ́ẹ̀ ni kò rí.
0: Amen.
3: Lórúkọ Jésù Kristì Olúwa wà.
0: Amen.
3: Orúkọ tèmi kò yí padà. Wòlíì Ọláwálé Àfisìkẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ọ̀rọ̀ mi yanjú. Mo wá láti ìjọ Christ Apostolic Church Goodness Land. Tẹ́ ẹ bá ti dé abúlé ẹ̀gbá, ẹ sọ fún àwọn ọlọ́kadà ká lead yín lọ sí Ekoro Road, Anisere Bus Stop. Tó o bá ti dé Anisere Bus Stop, Salami Street number 10, sọ fún àwọn èèyàn ní Anisere Bus Stop yẹn pé òun lọ sí CAC Goodness Land. Wọ́n máa ń nà ká bẹ̀ sí ọ. Pè mí sórí aago yìí, is 08147 36 19 28.
1: Orúkọ Jésù. Ẹ pé ẹ̀mí mímọ́. Ẹyin ejò àti akéèké tó ń gbénu lẹ́mi tó ń bẹ láyìíká mi. Ẹ gba ìdákẹ́kú. Ẹ gba ìdákẹ́kú.
3: Ìgbà
1: iná bàyìí. Ẹ gba ìdá iná kẹ́kú. Ẹ gba ìdá iná kẹ́kú. Ẹ gba ìdá iná kẹ́kú. Ẹyin ejò àti
3: akéèké tó ń gbénu lẹ́mi tó ń bẹ
1: láyìíká mi. Ẹyin ẹ̀mí bílẹ̀ àyíká àti agbègbè mi. Lórúkọ Jésù. Ejò àti akéèké tó ń gbénu àyíká àti agbègbè ayé mi. Gba ìdá iná kọ̀ọ̀kú. Lórúkọ Jésù. Gba ìdá kẹ́kú. Ẹyin ejò àti akẹ́kẹ́ ní àyíká àti agbègbè ayé mi. Lórúkọ Jésù. Ẹ gba ìdá iná. Oyè ẹ kúdànà. Ẹ gba ìdá. Oyè ẹ kúdànà. Ẹ má kú. Ẹ kú. Ẹ gba ìdá kẹ́kú.
2: Jésù Kristì Olúwa wá.
4: Agogo àdúrà ló dún, ẹ jẹ́ ká gbàdúrà oríire.
5: Agbára kì í bàtì. Agbára Olúwa àkọ́rí pé lórí òkè sí òní ní ìtúsílẹ̀ ní ìwà ọba Dáyà orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún. Ọlọ́run 1930. Ọlọ́run àwọn bàbá wa tún ti dé gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe. Ní ìjọ CAC Queensland, ìpàdé àdúrà alágbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday, níbi tí àdúrà àgbáyé orí ti ń sán bí àrá. Ògùn iṣẹ́, ìdíjà, gbogbo oníròbí níjẹ́ ló ń dalayọ̀. Bíbélì wí pé ẹnikẹ́ni tó bèrè yóò rí gbà. Ó ní bí ẹ̀yin bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín. Mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi fún ẹnikẹ́ni tó bá bèrè lọ́wọ́ rẹ̀. Matthew orí keje ẹsẹ̀ keje sí ìsàlẹ̀. Wá bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ níbi tí àdúrà ti ń gbà. Wá bèrè ohunkóhun tó bá fẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ ti ń bẹ ní ọ̀run. Níbi tí ìran wòlíì kò sí, àwọn ènìyàn ṣègbé. Ìwéèwe orí 19 ẹsẹ̀ 22 wòlíì Ọláwálé Ezekiel ni Ọlọ́run lò lórí òkè yìí àtàwọn ìránṣẹ́ Ọlọ́run lóríṣìíríṣìí. Ní gbogbo ọjọ́ Wednesday ni o, ní gbogbo ọjọ́ ọjọ́rú láago 9 sí aago 11 àárọ̀. Ibi ìpàdé àdúrà ni number 10 Salami Street, Anisere Bus Stop, Mẹ́rán, Lagos. Fún ẹ̀kúnrẹ́ àlàyé, ẹ lè pe àwọn nọ́mbà yìí 08102355172 tàbí 08147361928. Jésù ń retí rẹ o, tètè máa bọ̀. Jésù lolúwa o.
1: Ẹ fi orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Ẹ fi ẹ̀mí mọ́. Òrìṣà tá dákọ̀ mí fún. Láti pa mí lẹ́kọ̀ọ́. Ó yà ládán. Jẹ́ kó wẹ́ borí ẹnì kó yá.
2: Ó kọjá.
1: Ẹ̀mí mímọ́.
6: sa ta doruko mi fu lati pa mi loku loruko Jesus o ya lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana lana
7: Hello,
6: any bagba lati ba mi nu je
7: any bagba lati ba mi nu je
6: yeah se dada
8: do it well
6: any to bagba ra
7: any to bagba ra
6: to lo ba ba mi nu je
7: to lo fa ba mi nu je
6: do fa ina ko ku danu
7: fa ina ko ku danu
6: eh bodo bori oye
7: ko je
6: so ba
7: ha mi mi mo
6: bo be ni bagba ra lati ba de mi je lati ba mi nu je do fa ina ko ku
7: Don't fight no cocoa.
6: Amen. Oje muslimi ni o oje kerubu ni o oje eni gbogbo ijo baba wa redeem di pa gbogbo won na ma fara ni gbede ze yi ni otun layi o ma ni agbara o ago mesan si ago mokan labo si meji la la mo pari anfani o wa fun o emi ati o jorira loju koju igbadu a pelu e asiri ogun to nja yo tu o si gbo na bayo olorun se bebe bi tatijo to ba ti di abule egba abi ile epo bus stop abi ni mira bus stop metetai ko si bi to le gba wole bo de je command lo wa ibe na lo gba wole to ba ti gbe okada so pe kan lead e lo si ekoro road olota captain anisere bus stop ekoro road olota captain ni anisere bus stop to ba ti debe bere si ac goodness land o wa ni salami street number 10 ni ago mesan ni otun lai ni wednesday otun lai number ware 081 02 35 51 72 o le pe mi bayi mo fi igba le dollar o yo si da fun o
9: agbara ki ba ti agbara oluwa akori pe lori ki si oni ni tusile ni uwa obadaya ori kini ese keta dilogun olorun 1930 olorun awon baba wa tun ti de gege bo se man se ni jo cac queensland ipade adura lagbara to ma n wonye ni gbogbo ojo wednesday ni bi ti adura agbara ori tin sun bi ara ogun ise ile nja gbogbo ni obi ni je lo nda layo bibeli wi pe enikeni to bere yi ori gba oni bi eyin ba mo bi a ti fi egun re fun awon omo yin melo melo ni baba yin ti nbe ni orun yo fi fun enikeni to ba bere lowo re Matthew orikeje ese keje si sale wa be le da restaurant ni bi ti adura tin gba wa bere won ko to ba fe lowo baba re ti nbe ni orun ni bi ti ran woli ko si awon eniyan sele iwewe orikokan dilogbon ese keje dilogbon woli olawale ezekiel ni olorun lo lori oke yi atawon iranse olorun lo risirisi ni gbogbo ojo wednesday ni o ni gbogbo ojo joru laago mesan si aago mokan laaro ibi ipade adura ni number 10 salami street anisere bus stop mero lagos ni ekun alaye ele pe won number yi 08102355172 tabi 08147361928 Jesu nreti re o tete ma bo Jesu loluwa o
10: from Lagos this is
11: your FM.

gbogbo ẹyin tẹ bá ní orí ọfẹ àti bá mi gbàdúrà lọsẹ yìí ẹjọ ẹ tẹtí dáadáa torí mo ní specific àwọn èèyàn tí mo fẹ bá gbàdúrà tó bá jẹ pé onírú àwọn èèyàn bẹẹ jọ torí ọlọrun jájọ gbàdúrà lọsẹ yìí torí àwọn kankan bíi tí màá máa introduce sí ọ tó jẹ pé o ò tí ì gbọ rí òun ni a máa jọ máa gbàdúrà lé lórí ẹyin wo ni àjọ fẹ gbàdúrà tó bá jẹ pé nǹkan ti ń ṣiṣẹ lọwọ ẹ tẹlẹ o ti ní shop o ti ní iṣẹ pọ lójijì àwọn nǹkan yẹn bẹ̀rẹ̀ sí ń dàrú iṣẹ tó fún ẹ lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó di pé o rí kankan nídìí ẹ̀ má bọ̀ èmi àti ẹjọ ní àdúrà gbà tó bá jẹ́ wípé

o ba je wipe o re ni ran e lowo gbogbo igbeyanju lo ti se gbogbo adura lo ti gba ikan o down fo ja jo gbadura lale bo ba je wipe o wo pe gbogbo irajo to tirin lori omo bakan na ni gbogbo ibi lo ti ku foto omo e lo se lo lo dabi pe adura re o gba ja jo gbadura bayi to ba je wipe ikan ti down fo o de wo pe ikan ti n lo le die die die ṣùgbọ́n ó kàn sá ń dù ú ó mọ nǹkan tó fẹ́ ṣe àjọdẹ àdúrà gbà lọ́sẹ̀ yìí bó bá jẹ́ wípé ó rójú rere ọkọ ẹ̀ mọ́ gbogbo nǹkan ló dàbí aláìmọ́ṣe kò fẹ́ rí o èmi àti ẹ lájọ ládùúrà lọ́sẹ̀ yìí tó bá jẹ́ wípé ó ti dé stage kan tó kàwé tó dẹ̀ jẹ́ pé kò kàn dẹ̀ ríṣẹ́ ni ṣe ló dàbí pé nǹkan stand still jájọ gbàdúrà èmi àti ẹ lájọ ládùúrà gbà ní ọ̀sẹ̀ yìí gbogbo àwa tó bá dàbí wípé a ti wà lókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń wálẹ̀ díẹ̀díẹ̀ jájọ pàdé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ló dàbí pé kọ́sítọ́mà àbádọ́n ẹ ó fẹ́ dàbí pé ṣọ́ọ̀bù ẹ ń dahoro èmi àti ẹ lájọ ládùúrà gbà lálẹ́ yìí nítorí pé alẹ́ yìí la máa bẹ̀rẹ̀ sí tú àwọn àṣírí kan tó mọ̀ pé mo ti ń sọ fún ọ pé bó bá ti di wípé nǹkan le fún ọ ó mọ̀ wípé nǹkan kan wà ní díẹ̀ bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ fún ọ lálẹ́ àná pé àwọn kan wà tó jẹ́ pé òun fiyèsí tó ń bá ènìyàn jà tó dẹ̀ mọ̀ wípé olófà tí ayé ẹ̀ fi dàrú àìní ìfura àìní àkíyèsí olófà tí nǹkan fi wọlé sí ọ lára yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní pánsá òfura pánsá jana ajá òfura àjájì onílé tí ò bá fura o lè yóò kó ibi tá à ń lọ gangan nìyẹn ẹ̀ka alẹ́ ẹkú àtàárọ̀ ẹkú iṣẹ́ òní gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí tẹ́ wọnú èdè tẹ́ ò mọ̀ orúkọ jésù olùgbàlà agbára ọlọ́run kò tu ọ lẹ̀ níbi tí olè ti wọlé sí ọ lára tí wọ́n ti gbé owó ẹ lọ tí wọ́n ti gbé àsìkè lọ mọ́ ọ lára tí wọ́n ti gbé ìrànlọ́wọ́ lọ mọ́ ọ lára tí wọ́n ti wọlé sí àwọn ọmọ ẹ lára ọmọ fìdí dàkudà mọ́ ẹ lọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí da ayò ẹ nù tí wọ́n wọlé sí ògo ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ nǹkan di ìdààmú fún ọ mo wí lórúkọ olúwa kí ogun ọ̀run kó bẹ ìbẹ̀wò lónìí wòlí rẹ tí mo ń fi àdúrà ọdẹ wọlé lọ sùn náà ló tún bẹ gbàdúrà lálẹ́ ìwé pé o ní ọjọ́ ajé ó ń wọ ọjọ́ ìṣẹ́gun lọ bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún ọ lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun agbára tó dúró tì ọ pé ayé rẹ ò ní nítumọ̀ kágbára yẹ kó wọlẹ̀ láàyè òní rẹ tí mo ń fi àdúrà sí ọ lọ lórí òru náà ló tún bẹ gbàdúrà lálẹ́ ìwé pé ọwọ́ ayé jáde lára ẹ ọwọ́ ọ̀tá jáde lára ẹ iṣẹ́ ọ̀tá bàjẹ́ lára ẹ ogun èṣù wọlẹ̀ lára ẹ gbogbo pàtí agbára ọ̀tá ó wọlẹ̀ lára ẹ ogun tó dìde yìí ó fura ni o sọ ọ̀rọ̀ tí òwe tí mo pa fún ẹ lẹ́ẹ̀kan pé pánsá tí ò bá fura ó mọ ń jana àjà tí ò bá fura ń mọ ń jì ni onílé tí ò bá fura ó lè ní ọkọ ṣé ló ń fura ogun kan ló wọlé sí ọ lára bẹ́ẹ̀ ni ìgbà tó dẹ̀ wọlé yẹn ló bẹ̀rẹ̀ iṣẹ́ ibi nínú ayé ẹ ogun kan ló wọlé sínú àyànmọ́ ẹ tó mọ̀ bó o bá ní ogun tó ń jà bí nǹkan bá dédé dàrú lọ́wọ́ ẹ gbàgbọ́ àjèjì agbára kan ló wọlé tó fi ọgbọ́n wọlé tó mọ̀ bó nǹkan tó lòdì sí àṣeyọrí nínú ayé ẹ ò ló wọlé sí ọ lára bó o bá rí ìṣàjọ tí iṣẹ́ bá ń lọ dédé lọ́wọ́ ẹ tí ògo bá ń fọhùn ìdá kì í mọ̀ ó ní wípé ọ̀tá wà lẹ́gbẹ̀ẹ́ kan tó ń jẹ ọdẹ bó ṣe máa da ìwálẹ̀ bó o bá ń gòkè lọ inú ẹ̀ bá ń dùn ọkàn ẹ̀ ń balẹ̀ ohun tá a máa ń ṣe ni wípé a máa ń túra lẹ̀ a máa ń rò wípé mímọ̀ ṣe wa ni a máa ń rò wípé ìgbìyànjú wa tá a mọ̀ ṣe yẹ òun ló jẹ́ ká máa ní owó lọ́wọ́ a mọ̀ wípé àwọn kan wà láyìíká wa

padà fún ọmọ mi yẹn. Ọ̀rẹ́ ẹ̀ yẹ òun ló wá jẹ́wọ́ fún pé òun lọ bìkan òun lọ ṣe iṣẹ́ ọ wá ní kó ń wá ẹni tí ọwọ́ ẹ̀ bá jí sówó kó ń lọ ya owó lọ́wọ́ ẹ̀ between 200 naira to 5,000 pé kó ya lọ́wọ́ ẹ̀. Ó ní ìgbà tó ń dẹ̀rí pọ́wọ́ ẹ̀ jí sówó òun wá ya owó yẹn pé wọ́n á ní kó ń ṣẹ́ owó yẹn sí 20 naira kó wá ha fún a oníbàárà pé oníbàárà yẹn ó bá gbàdúrà fún ọ pé sàmà ṣàdúrà fún òun òun wá mú owó yẹn òun wá ṣẹ òun wá lọ fún oníbàárà. Ó ń jẹ́wọ́ lẹ́yìn ìgbà tí àdúrà dójú ẹ̀ tán ni o. Ó ń jẹ́wọ́ nígbà tí àdúrà dójú ẹ̀ àìmọye ẹ̀yin tẹ́ ẹ ti wọnú ìdè nígbà tẹ́ ẹ fúnra ohun tó bàjẹ́ ìyá sáwọ̀ kan ló wọlé olóba nǹkan jẹ mọ́ ọ lọ́wọ́ mọ́mì ó fúnra ni sà ó fúnra rárá àsáwọ̀ kan ló wọlé sí ọ lára olófin ba nǹkan jẹ mọ́ ọ lọ́wọ́ mọ́mì ọmọ ẹ ń lọ skul gbogbo ayé rí tó bá ti skul dé ó fúnra ni sà ó mọ bá ṣe ń gbàdúrà pé olúwa gbogbo ẹni ó fi bi wá mi olúwa ba iṣẹ́ wọn jẹ́ lórí ayé mi. Àsáwọ̀ ló wọlé àfìgbà tí ọmọ yẹn kàn dé pé ọjà ọ̀tà kọ́sọ́mà wà mọ́ gbogbo nǹkan ò lọ déédé mọ́ nǹkan dẹ̀ ń pìkì fún ọ̀rẹ́ ẹ̀ tọ̀hún ìgbà tá a bẹ̀rẹ̀ àdúrà tọ́lọ́run bẹ̀rẹ̀ sí ń dìde ìpèníjà ìgbà yẹn olótẹ̀tẹ̀ ló lọ ní kó lọ jẹ́wọ́ fún ọ̀rẹ́ ẹ̀ yẹn lóòótọ́ jẹ́wọ́ ṣùgbọ́n aṣọ iyì ò bọ́mọ́ yẹn gan ọmọ yẹn ti bá bá rìn wò wọjà.

ẹni ó ní kó mọ̀ mú gbalẹ̀ wá kò dé òrìṣà tó ń bọ nínú ọkàn ẹ̀ ẹgbọ́n ilé ìṣà olúwa sọ fún mi pé owó ò ní dá mi lóhùn lọ́dún kan pé torí òrìṣà tó wà lọ́kàn mi olúwa òrìṣà kí ló wà lọ́kàn mi ó ní torí pé torí kí n máa lè rówó ó ni mo fi ń gbàdúrà ìbáyọ̀ mo mọ̀ pé òrìṣà wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ yín ohun tá ẹ̀ bá ṣe tẹ́ fi bọ́ lọ́wọ́ ogun ẹ̀sìn náà fi dìyín mọ́lẹ̀ jésù rìdíìmù yàtọ̀ jésù sí èsì yàtọ̀ jésù dípà láìfù yàtọ̀ jésù sóṣe yàtọ̀ ẹbí jésù kan yìí náà ó la pín yẹlẹyẹlẹ ogun dẹ̀ ń borí wa a dẹ̀ dìdàkudà ọlọ́run tó fi àṣírí wọn bàbá rìdíìmù òun náà ló fi àṣírí wọn bàbá dípà láì òun náà ló fi àṣírí wọn joseph adélé babalọlá òun náà ló fi àṣírí wọn sẹlẹ òun ló fi àṣírí wọn orímọládé ohun kan tó dẹ̀ ṣe ni wípé fún ìdáǹdè àwọn ènìyàn kúrò lọ́wọ́ ọ̀tá ṣùgbọ́n kó ba lè mọ́ bọ́ sátani ti jẹ́ kó o pín gbogbo nǹkan yẹlẹyẹlẹ ogun wọlé sí ọ lára tán wọ́n ba nǹkan jẹ́ mọ́ ọ lára tán ó ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè pé báwo lọ ṣe máa gbé ṣe bí ìgbà tó ṣe làkàṣẹ́dà tó kàn ṣe nǹkan bó ṣe wọ̀ ẹ́ yẹn náà wọlé sí ọ lára ìgbálẹ̀ kan ló máa wá mọ́ mi òun náà ni bá ti ń bọ́ mi lálẹ́ ló

0: blessing.
1: Tẹnìkan kú.
0: Wọ́n fẹ́ ti blessing na.
1: Wọ́n lọ fẹ́ gbé tẹ̀ntọ́ wà láyé.
0: Ìyá wọ́n tó tẹ́ that of the living God.
1: Ayé tí a ń gbé nìyẹn.
0: That is kind of what we need.
1: Ìdí tí mo fi ń kẹ́ tọ̀tàn.
0: That's why I keep shouting.
1: Ni pé ọ̀rọ̀ ayé yé mi o.
0: Because I understand this word very
1: well. Wọ́n máa gbogbo fógo.
0: They can take glory for another person.
1: Wọ́n máa já ayé gbà o.
0: They can start us life.
1: Wọ́n máa fẹ̀mí rẹ̀ mí o.
0: They can replace life with life.
1: Wọ́n máa
0: fi
1: pòrapò.
0: They can take control position.
1: Ìwọ́ lò ní
0: gbà.
1: Mo sọ tẹ́lẹ̀ sí orí kò ní gbà bọ̀dẹ̀. Gbogbo àbọ̀dẹ̀ ni wọ́n dúlé
0: yìí.
1: Tí wọ́n bá ràn orí rẹ̀ ò ní gbà. Ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà. Na a fẹ́ gba àwọn àdúrà kan
0: lẹ́nu.
1: Gbé omi yẹn sílẹ̀.
0: Òní
1: mo máa pèsè owó. Àti iyọ̀ fún mi. Dẹ́n dókè lọ. Jádórí òkè ògo. Kọ́ àwọ̀nù ìṣẹ̀lẹ̀.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọdún oṣù yìí ló pé ọdún méjì tí mo bẹ̀rẹ̀ sí ní wá sí ibà ẹkún ni mo bá dé orí òkè yìí.
3: Kí lorúkọ yín mọ́ mi?
2: Orúkọ mi ni Ìyáàfin Ọmọbọ́lá Ọ̀ṣísànyà. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àtìgbà tí mo ti wà ní orí òkè yìí ara tù mí, mi ò rí ìpọ́njú mọ́, ọkàn mi balẹ̀, gbogbo nǹkan mi lọ bó ṣe yẹ kó lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Olúwa, mo gbé ìgbóyè fìyìn fọlọ́run.
4: For the baby of our eyes, nowhere, in Ogule, enjoy me, daddy. Until my
0: friend,
4: Tamatama, enjoy what? Me, Ega Dava, Wamaka, Baba, me, in Ogule, enjoy me, Tamatama, oh yeah. Baba. I said jade ena mara atetekọ se lọrọ wa ọrọ wa pẹlu lọ ọlọrun lọrọ na me lo ninu yin le jade ni le gbigbe mi la huda egesu bia me zata bibeli fidi e mule awon to jade ni le gbigbe o ni afurugun yen furugun igba to ma furugun ori apata lo bo si igba to fe wu ko so mi to le mu
0: o
4: de gbẹ many destiny dry because their foundation dry them up. Wọ́n ní ìran wọ́n ní ògo wọ́n wọ́n ní ìfojúsùn bọ̀ ilé bàbá wọn jókòó lé nítorí mo jẹ́ wòlíì mo dúró níwájú ẹ̀rú
0: jákọ́bù
4: ẹ̀yìn tí ìran gbé mi ó yẹ jáde wá ẹ̀yìn tó gùn nílé gbé mi ẹ jáde wá tó bá wà lórí
0: facebook
4: lọ ṣíà ní 51 times
0: lẹ́nu
4: torí má jẹ̀mú ti jáde ogun gbígbẹ látinú ìdílé kò sígbà tí kì í dúró dé yẹn a máa dúró dé yẹn.
0: Tẹ́yìn
4: bá di olówó tán. Láti fún yàn gbẹ. A máa dúró dé yàn.
0: Kéyàn
4: tó di olówó. A máa dúró dé yàn. Nínú ìgbìyànjú. Bọ̀ tó o bá jáde. Ọ̀lẹ́ yàtọ̀. John chapter 5. Ọmọkùnrin yẹn. Wọ́n gbé sí àárín àwọn gbígbẹ. Àárín àwọn aláìsàn. Kí ni Jésù ṣe? Ó rí onìkan. Ọmọ pọ̀pọ̀pẹ́ tó ti wà bẹ́ẹ̀. Sọ fẹ́ ká mọ lárada. Ó ní mi ò léyìn. Ọmọ yìí ó mọ̀ pé kò yẹ kó ń wà mbẹ́
0: bọ̀
4: kòrónà àbáyọ. Àìmọye tó fẹ́ pọ̀ bí ó wà kò sí ọ̀nà àbáyọ. Ọlọ́run ìpè mí má jẹ̀mú orí òkè ògo gbogbo yẹn nífẹ̀ tó sàmí lónìí láti jáde láàrin àwọn gbígbẹ ọ̀nà àbáyọ làfẹ́. Jésù nígbẹ́ àkété rẹ̀ kó máa lọ àdúrà tí máa pè lórí òkè. O le ma pe meje akoko yen eyo mi ela maza eke bi ba wa eyo mi Oluwa labẹ dandan ẹyọ emi jade laarin awọn gbigbẹ ninu egun ile wa ẹyọ mi jade ṣe mo sọ fun ẹ ọjọ ti mo ma yọ mo gbadura ọfẹ nikan ọlọrun fun mi lori ọfẹ pe ti a ba bayẹ dasi mata o ma n sẹtu kẹsi yẹn le anti yẹ wipe aisa ọrọ yoo le yanju ọlọrun wa farapamọ si bi ni oluwa lọ ma yanju. Adé gbàdúrà pàtó máa tó 7 days kẹ̀sì ti sẹ́tù ló bá ń wò mí báyìí ó ní mo bá.

0: Father, Lord, we thank you. We appreciate you for your love. For you never fail us. Daddy, we thank you.
1: Mo sope temi o eni to da si loye ge eni to wa laye yin o oluwa o se fun mi o baba
2: awon kon de ni bi se lowo lowo bayi
0: some be alive
2: awon kon de ni lowo lowo bayi awon kon yo lowo lowo bayi
0: rejoicing now
2: awon kon sunkun lowo lowo bayi olorun ti o je ke kun wole re olorun ti o je ke jo wole re olorun ti o je ko si wole re olorun ti o je ko se wole re ogori fun olorun wa mama baba to npo mi ni
0: kini
2: ma dupe ti e
0: Thanking God. God is
2: beside
0: you. Father Lord, I thank you because you are way there for me. You don't allow my leg to be amputated. You don't allow my hand to be amputated. You don't allow me to go for blood and water and transfusion. Amen. Let us pray. Father, the evil God, Father, send them out. That
2: shame
0: that goes before the trouble and pandemonium and chaos, Father, push them out. Father Lord, in the mighty name of Jesus, every evil thing that go ahead me, those sweet Father counsel is in the mighty name of Jesus. Let us pray. The
2: child
0: the enemy made for me this
2: week.
0: Today is Monday. Father, let it touch them. Let it
2: have any
0: evil
2: one.
0: Those that eat sickening
2: you.
0: Let evil discover them.
3: Vision Radio.
0: Let them be discovered by evil in the mighty name of Jesus. Every child that is made for me. No matter how small the baby is, anything that has to do with sorrow, don't allow it to be my
2: portion.
0: Amen. Let's come before his presence with thanksgiving. Continue to be happy. God is merciful. If you want to do it, we do another one. He's a gracious God. If you didn't do this, he will do that. And I pray for you. You will not regret. Let's come with a thanksgiving before him. The Lord is great God. He's a great king above all idols.
2: Ẹni tí gbogbo ti tóbi ayé kékeré ayé chinchin ayé ní ọdún àwọn òkè ńlá tí rẹ ní òkè tí ẹni pẹ̀tẹ́lẹ̀ tí ẹni okún tí ẹni ọ̀sà tí ẹni àwọn omi oníṣẹ́ agbára dẹ̀ ni àlòdàbí rẹ ta ló dàbí rẹ nínú gbogbo alágbára láyé ta ló dàbí rẹ. Ní ọ̀sẹ̀ yìí, ọ̀nà máa là fún ẹ. Ní ọ̀sẹ̀ yìí, ó máa rọ́nà lọ. Ní ọ̀sẹ̀ yìí, ó máa ṣàṣeyọrí. Ní ọ̀sẹ̀ yìí, ó máa já gbangba. Ní ọ̀sẹ̀ yìí, ọ̀nà onídìímọ̀ ẹ. Ní ọ̀sẹ̀ yìí, ó máa gbáre rẹ padà. Ní ọ̀sẹ̀ yìí, ó máa gbogbo rẹ padà. Bíbélì wípé nígbà tá a dá ìkólọ sí òní padà, wọ́n dàbí ẹni tí ń làlá. Ẹnu wọn kún fún ẹ̀rín. Àwọn ọ̀rọ̀ òdodo, wọ́n sọ láàrin kẹfẹ́rí. Àti gbogbo ènìyàn pé Olúwa ṣe aráyé wa, àwa ń yọ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ní ọ̀sẹ̀ yìí ó máa yọ̀. Ọkàn ẹ̀dẹ̀ máa balẹ̀. Májẹ̀mú dẹ̀ máa ṣẹ. Ìmọ́lẹ̀ máa tàn. Yes.
0: Ìyẹn ni pé ohun tó kù ni pé ká fi òwò fún kó o ti ẹ̀sùn ojí wípé òun mí láìlọ́síjì ògbó ni fún ọlọ́run. Ìyẹn tó sọ́nùwé Mátí orí karùn-ún ẹsẹ̀ 24. Ìyẹn ni pé ìwọ
2: follow one to Bella, you don't need that it's all. Surely, but when it's about to better, but standing that it's your better can get the one back. In any you pass on a lot of go by your better version, you better need your money and see that of all of you, father.
0: Go and say that
2: you get to share. Near coming more,
0: have it,
2: near coming more, never know. Go back to Bada, I get the one back to your lot of you. You're very well, suddenly, what did I do? Judges
0: 7:22.
2: Àwọn ọkùnrin náà fún fèrè wọ́n yọ̀ wọ́n fún kàtẹ́ wọ́n fún sùúrù wọ́n fún ohun olórin gooro wọ́n dúpẹ́ bí wọ́n rẹ̀ ti ń dúpẹ́ o tí wọ́n yin ọlọ́run ọlọ́run wá yí àwọn ọ̀tá tó fẹ́ bá wọn jà ó ṣe é kí wọ́n dojú ìjà kọ́ra wọn ó fi hàn pé nínú ọpẹ́ ní ìṣẹ́gun wà nínú ọpẹ́ ní àbò wà nínú ọpẹ́ ní agbára wà nínú ọpẹ́ ní tẹ̀síwájú wà nínú ọpẹ́ ní ògo wà àmọ́ sẹ́ni kọjá létí òkun nínú òkun wọ́n dúpẹ́ ọlọ́run ṣoore mi fún ọ mo pè fún ẹ o orí ọlọ́run ní dáwọ́dọ́ láyé ẹ ọ̀sẹ̀ yìí máa tù ẹ lára o ò ní jẹ gbèsè o máa jèrè o ní ṣàìsàn mo ya ọ̀rọ̀ yín sí mímọ́ àtó mi mo ya ọlọ́run mo ya sí mímọ́ mo ya ọ̀sẹ̀ yìí sí mímọ́ lọ́rí rẹ̀ wálé jésù ló wà wá.
4: Bàbá lórí ohun tí ẹ bá wa sọ ni pé dídúpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ó dá ẹ wá sọ pé béèyàn kan bóyá ó fèèyàn kan sínú irú ẹni bẹ́ẹ̀ bá dúpẹ́ ọpẹ́ ò ní tẹ̀wọ́gbà.
2: Nínú ohun tó lè fún yàn ní eré téèyàn lè fi ní
0: ọgbà
2: bí a bá gbàdúrà tí o bá gbà kí ó rẹ̀ sí yan ọlọ́run
0: kó
2: dẹ̀ ṣe ohun tó lè fi yan ọlọ́run
0: ana
2: lẹ́yìn tí ana fi lórí ohun fún ọlọ́run ọlọ́run ṣoore tó ju yẹn ọlọ́run máa ń jùbà àwọn onírẹ̀lẹ̀ ọlọ́run máa ń jùbà àwọn tó bá mọ pẹ́ dá nígbà tí nua tí ọkọ̀ nua sọ̀kalẹ̀ sórí òkè ara tù ohun tí nua ṣe ni kó fi gbogbo wọn láàyè
3: lẹ́yọkọ̀ọ̀kan. This is Jordan.
5: Listen now, guys. Turn up.
3: Jordan.
2: Ẹrí àwọn èèyàn lè ti gbọ́ yẹn
0: o.
2: Ẹrí tiẹ̀ náà máa dé.
0: Ọkàn
2: yẹn dẹ̀ máa balẹ̀.
0: Àánú
2: dẹ̀ máa dé o.
0: Májẹ̀mú
2: dẹ̀ máa ṣe.
5: Your favorite tunes are just the key.
4: Ọ̀sẹ̀ yìí àwọn ìpàdé wo ló wà?
2: Ọ̀sẹ̀ yìí máa ní agbára díẹ̀. Àwọn àwọn ìlú
0: Àtàn ní ọ̀la.
2: Àtàn ọ̀bẹ̀rẹ̀ níwájú kóró yẹn ni a máa wà ńbẹ̀ ní ọ̀la lọ́la Tuesday. Ago mẹ́sàn-án ni programme.
0: Kó tó bá máa wá, mo fẹ́ kó
2: gbàgbọ́ ẹ wá. A máa ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ní ọ̀la. A ní àwọn ṣé èso tá a máa ṣe lọ́la. Ọ̀fẹ́ dẹ̀ ni wọ́n máa pín fún gbogbo wa. Ọ̀gẹ̀dẹ̀ kan ẹnìkan ní ọ̀la. A ní àwọn ṣé omi tá a máa ṣe lọ́la. Ọlọ́run ló kọ sí wa.
0: Kí
2: a fún ẹnì kọ̀ọ̀kan ní omi tó bá ti wá pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ kọ̀ọ̀kan. A máa gbàdúrà pẹ̀lú ìmọ́lẹ̀ kọ̀ọ̀kan. Ọ̀fẹ́ ni o. Ohun tó bá ṣe kó pàtì. Ọ̀la máa ní agbára díẹ̀. Àwọn ogun máa ṣẹ́ ìdè máa já. Ìmọ́lẹ̀ máa tọ̀fọ́ mọ lóore. Ilẹ̀kùnlẹ̀ máa ṣí. Ago mẹ́sàn-án ni. Láàrin ẹ̀yin tẹ́tí wá tipẹ́tipẹ́ ẹ tètè dé lọ́la. Mo máa tètè dá yín lóhùn. Kí a tó kí n tó wọnú church. Nítorí ní program wa nísìn. By 2 mo fẹ́ kẹ́ olúkálùkù ti délé rẹ̀. Kò sí aláṣẹ ìrọ̀lẹ́. Aláṣẹ ti lọ yóò dára fún wa. Ẹ̀yin tẹ̀lé tètè máa wá ẹ̀ tẹ̀ mú nọ́mbà tó bá di 10 o'clock.
0: Wọ́n
2: pin nọ́mbà mọ́fẹ́ nìkan kan. Yóò dára fún ẹ o.

0: pẹlu gbagbọ re ni mo fẹ o so mo wo mo ni o wo ko ni o wa ṣe ni o wa le ni o wa le ni o ti gun ke won ti je bo tabi won deru ku be mo re ti e ni ola ọkan ya re balẹ
1: me se mo pe gbogbo ọjọ aje monday na la fi n dupe lọwọ ọlọrun ba fẹ yin ti e fẹ ṣe bẹ jẹyin na fẹ fọ pe te fẹ fẹ mi imoriran ọmọ ẹrọ ìbánisọ̀rọ̀ tẹ ẹ lè pe wòlíì
0: sí. ẹrọ tí ẹ lè pè mí sí 09126 268 82 82 16 50 ẹrọ ìkẹta
1: 070 070 69 69 94 94 99 92 92
0: pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀kùn ayé òun ni Echo Bank 38 12 15 68 68 43 38 12 15 15 68 43 bánkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbórúkọ church jáde tálákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyiki Imole Ayo Parish òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí Job 41 11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ yín ọrẹ yín ìdámẹwàá yín ẹfẹràn pàdé lọwọ yóò dára fún yín ọkàn yín á dẹ balẹ àwọn ẹrọ yẹn lẹ ti gbọ yẹn ti ti kù fún yẹn ohun tó dẹ kù fún yín ni pé kò sí ohun tó jùlọ tẹ ṣe gbọ pàdé ẹ support program àwọn àkáǹtì yẹn láti pè fún yẹn kò sí ohun tó wá fún wa tó kéré jù ìdámẹwàá ọrẹ yìí fi mórè wọn láti support yóò dẹ dára fún yín ọlọ́wàá dẹ support ẹ̀yin náà ẹ̀yin olólùfẹ́ pàdé ẹ ṣàánú wa ẹ jẹ́ ká lè sanwó rédíò oṣù yìí dẹ̀ máa tù yín lára mẹ́ẹ̀ kò ní mi yìí o ọkàn yà dẹ̀ balẹ̀ oṣù ìràwọ̀ ni ìràwọ̀ yìí máa jáde mórètí ní ọ̀la ní ọjọ́ wednesday awàlúlù ìjọba ní èkó lẹ́yìn first command last bus stop command ẹ̀bìrì òkìkí ìmọ̀lẹ̀ church ṣùgbọ́n ní ọ̀la yìí o gbogbo bí kíbi tó bá wà join me níwájú gbòòrò yẹn ní God bless you.
2: From Lagos, this is
3: your FM. This is Jordan 105.5.
4: Station with a voice for